0: lóni tí o su pari asani mo bi soro gbogbo agbara ti mo deri eyan duro di o su mi mo ba wi loruko Jesu ko run o to wo wa leri
1: amen
0: eri ta lo ni niyan o ma ni eri na
1: amen
0: wa ni eri na
1: amen
0: in the name of Jesus
1: amen
0: so pe mi leri kan
1: emi leri kan
0: gba mi sa lati enu mi ni oro ti jade ko run o to wo loruko Jesu oluwa pa leri ayo
1: amen
0: in the name of Jesus
1: amen
0: wa de se bi oba
1: amen
0: Jesu oluwa wa
1: amen
0: oruko mi o yi pada apostle lati woli SMO Mustafa JP Baba Sebi Oba lati jo Sinai Kagodi Church Land of Reality Toluju wa ni Gbaremu Idiobi Airport Area ni Ibadan mo so tele loruko Jesus aye re dide
1: amen
0: mo ti so fun wa tele pe to ba ti wa sinu fu aperi ma mi so sui ele ma ni agbara sa egbo ele sa se mo pe oni no su pari o dabi cross over me mante ele ma se nle bible wi pe o fa se o tutu kan ninu aye re iwa papa fun laye je o se o tutu kan Psalm 91 ni verse 1 at verse 2 Psalm 91 verse 1 and 2 Chloe
2: eni ti o joko ni bi kokoga ogo
0: eni ti o ba joko ni bi kokoga ogo
2: ni yo ma gbe abi ojiji olodumare
0: olowa na biabo gbo mi je ka jo se crossover yen ma miss e to ba miss e tele n to ba na ojo na isoru oni bi oru abami ni mo gbadura gbogbo agbara ti man gba eto re lososu loruko Jesus oluwa bawi
1: amen
0: in the name of Jesus
1: amen
0: leji segun ibukoni awon ti aye ba gbe subu nigba ti won ba gbadura ti won ba dide eru mo ba won ni peteru o je kankan tele apeja ni sugbon pade Jesu ita yi pada ase yo pada ma command awon orilede to ba wo story ye ni Act of Apostles chapter 2 verse 40 to 41 wa gbo won peteru ohun na bere si soro loke aye gbo ohun re enna wa ti bi sa aye ma gbo ohun re loke in the name of Jesus
1: amen
0: Nehemiah o jan kankan ama o gbekele olorun o ba olorun soro ase o ma pada ruju iroba ohun na di apase ohun na di to nko odiri orilede mo gbadura won le mighty je kankan bayi amọ to ba gbagbo olorun wa gbe odide
1: amen
0: olorun wa gbe odide
1: amen
0: olorun wa gbe odide
1: amen
0: olorun wa gbe odide
1: amen
0: in the name of Jesus
1: amen
0: gba mi sa sori wa su temi o mo ni won mo fe ko gbo awon testimony ko ma take time ko farabale ko gbo eni ti aye bisubu 5 years ti won gbo mo won so de ro leni amọ ya won to ni shop tan ti so de ro le ko le jade mo be si ni koku ko de sai san but won ri ngbangba mo won ti gba shop lowo e won ti gba se lowo elomire elomire ti ngoke won ti jabo gbo mi sa we are serving the God of second chance ori afa wa fun o lati dide won ti sai pa mi oko ma gbe olofe lati mowe wa si kam sa mo wi loruko Jesu bi won ba gbagbo aye re ma dide
1: amen
0: o para jeya
1: amen
0: awon kan so on message mi pe daddy awon o mo camp mo so fun e pe to ba ti ku oleku to koja di dim wa kan drop be 5 minutes o ti ma resemble lower left here turn sale ko join wa to ba nbo lati north lati east lati ibadan lati abekuta lati sagam junction sagam ye interchange to ba ti debe wa drop the 4 minutes ma wo owo to e o ma ri sabodi to ba ti debe o ti de camp ni ye in fact to ba ti ri pe o ku 30 kilometers ta ma nbe si owo otun ni express ye to ba ti nbo lati area Ibadan to ba ti ri pe o ku 30 kilometers ko debe ma match break e ko de ma keep right here o ti de camp tan mo gbadura loruko Jesus aye re ma dide
1: amen
0: aye a dide
1: amen
0: oluwa ran mi ni ise nla mo de ti pese sile bi oluwa ti fi ran mi ti wo ba ti de ororo eni ko bere fu ororo yen iwo lo geti omira pada mu ti tanu fo geti omira pada gbele lu mi o so pe ori omi kan o ti ra lona ona lo fe lo igboro sejo eboruru samu to lu ari kaka ati ka o ti wa no mira pada yen debe geti omira pada ko de gba ororo e de ko ni gbo lowo e lati gba ororo won a de fun eni ororo yi budi esinu e toju etoku emi ma so fun e ohun to ma fi se mo gbadua aye ra dide
1: amen
0: mama yi o gbagbo gan o ninu igbagbo re mo ri awon kankan mu o take time but a fun laye won a so testimony e ta ba ti pare a gbadua kan susu
3: emi lo sile yi o daddy e ka osa oruko mi ni ajimorati mi to pe musulumi ni mi kódà afa aloko mi ṣùgbọ́n ó ṣe lè báyìí wípé ní ṣọ́ọ̀bù tí mo ti ń tajà mo ń tẹ mo ní ṣọ́ọ̀bù mo ń rán báàgì ọjà yẹn bẹ́ẹ̀ lọ déédé ó lọ ó kàn darí kan ọjà náà bá stọ débi pé kò fẹ́ ìsẹ́ni tó ń ya wájú mi gbèsè kó ìgbèsè kò sí nǹkankan pèpè ṣáà kódà ó darí kan mo ronú pé wo tí n fi ṣọ́ọ̀bù yìí lè kí ló máa tajà mí ṣáà wá sùkúl kan ní ìtòsí ọ̀dọ̀ mi bẹ́yẹ mo lọ ń tajà ní sùkúl yẹn mo lọ ń ta kókó àtàkàrà ṣùgbọ́n iṣẹ́ tí kò èèyàn bá ṣe rí kò dàbí èyí téèyàn ti ń ṣe láti bí ọdún márùn-ún sẹ́yìn nígbà tí ó wádìí ọjọ́ kan mo ṣáà máa ń gbàdúrà ṣùgbọ́n mi ò mọ yín gbogbo ìgbà yẹn mo máa ń gbàdúrà máa ṣàdúrà ó kọ́ di ọjọ́ yẹn ni mo wà ṣọ́ọ̀bù àwọn bíi ṣọ́ọ̀bù kẹta sí mi wọ́n wá ń sọ̀rọ̀ prógrámù yín kódà wọ́n kàn ń sọ ti wọn ní mi pé prógrámù kan ní aago márùn-ún 5:30 nǹkan kan bí mi náà ṣe ní màá tra yẹn mo kúkú ní fóònù lọ́wọ́ bó ti jẹ́ fóònù ọwọ́ mi ò ṣe fóònù ńlá mo ṣáà lọ tra yẹn láàárọ̀ ọjọ́ kejì mo ṣáà máa ń ṣe é bẹ́ẹ̀ mo ṣáà rí tó ń sọ àpẹẹrẹ ìgbàgbọ́ mo rò pé jẹ́ kí mi náà fi gbàgbọ́ gbé èmi àárọ̀ náà gbó mi síbẹ̀ màá mú màá lọ fún mi iye tó kù ẹ̀ bá ṣe bó bá di bí ọ̀sẹ̀ kejì sígbà yẹn ṣá ìrẹ májẹ̀mú yẹn náà pẹ̀lú bí owó ṣe pọ̀ lọ́wọ́ mi máa ṣàtira kágbà ní ó lè má ju bí 1000 lọ kódà ó gbà mí ò lè jẹ́ bí 500 tí màá lọ ṣe ní pos tó jẹ́ owó mọ owó pọ̀ lọ́wọ́ mi gbogbo táìmù ìgbà yẹn mo ṣáà ṣe bẹ́ẹ̀ mo ṣe dìjọ́ kan nìyẹn ẹ̀kọ́ náà àwọn kọ́sítọ́mà mi tó ti pé mo bá sọ fún mi pé ìyá báàgì ṣé wípé ṣe wà ń bí owó máa mọ pé ẹ wà ń bí kódà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn ṣe ìyàwó fọ́mọ àwọn kọ́sítọ́mà tó jẹ́ pé kọ́sítọ́mà mi gidi ni o tó jẹ́ pé tí wọ́n bá ṣiṣẹ́ tán gan máa tó kó iṣẹ́ yẹn lọ fún wọn lé wọn láwọn máa ń kọjá ṣọ́ọ̀bù mi àwọn ò sí ẹ̀kẹ́ rí mi àwọn ò sí ẹ̀kẹ́ rí pé mo pàtẹ àwọn ò sí ẹ̀kẹ́ rí pé èèyàn wà bí ibi mo ti wà wọ pé nǹkan ń ṣẹlẹ̀ kò ń ṣe eléyìí ò ṣe kékeré so omi tí wọn wá ń fi ṣe àpẹẹrẹ ìgbàgbọ́ yẹn mo ṣáà máa mú omi yẹn màá bá fi fọ gbogbo ṣọ́ọ̀bù mi láti inú dé ta mo wá ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ màá buyọ̀ sínú omi yẹn ìgbà míì tí bá ní ká gbòòrò lójú òróró ta fi ń dáná lé ni màá ta sínú omi yẹn màá ṣàfi ìgbàgbọ́ gbé màá fọ gbogbo inú ṣọ́ọ̀bù mi dé ta mo wá sọ fún ọlọ́run bí ọlọ́run pé bàbá ṣe bí ọba ọjọ́ méje ni màá fi ṣe kíni kó tó di kí ọjọ́ méje náà tó pé olùwẹ̀ jẹ́rìí ara yín olùwẹ̀ jẹ́rìí ara yín mo ṣáà ṣe bẹ́ẹ̀ ní iwájú ọlọ́run àtẹnìyàn kí ọjọ́ méje náà tó pé ọlọ́run jẹ́rìí ara yẹn mo ṣáà tún rí ọjà ta padà mo ṣáà fi ṣe yẹn sùúrù tí mo ṣe yẹn mo fi sílẹ̀ délé bá máa dé ìyá bá gìṣẹ́ bí pé ṣe wà ń bí àwọn ọmọ pé wà ń bí ọlọ́run kúkú ni ọlọ́run kúkú ni fi wá pamọ́ bí ọ̀nà mi ṣe ṣe padà nìyẹn ó yẹ kí n ti mú ẹ̀rí ìwà kò sí fóònù gidi kan lọ́wọ́ mi nígbà yẹn ni ò jẹ́ kí n ti mú ẹ̀rí náà wá bẹ́ẹ̀ náà lọ́kọ̀ mi ń dé ìsọ́ọ̀bù mi o pé òun tó ń jẹ́ àfàtúrò àǹfààní èmi máa gbọ́rọ̀ lórúkọ jésù èmi máa gbọ́rọ̀ kí ni kò máa ṣàṣọ fún màá ní ibi tí kò sí ọlọ́run kò sí ibi tí kò sí ọlọ́run bọ́lá ò ṣe pamọ́ sára islam ló pamọ́ sára kristẹni ló pamọ́ sí ibi gbogbo ohun tí mo ṣàfi máa ń kí ẹ ní ìgbà yẹn nìyẹn màá ní ó dà kó má wọrí màá lọ wá apc màá ṣàwá apc ma ki seti ma ma gbo ma ma sami ma ma se bube o tu sele na lo pe lori aburo mi na sise POS o de zo shiti charging ikun lo dide fun na dibi pe omo to se nri integrity mi gongba ti o sin kolo mi ti mo ba pe mo lu ma se anti mi e se ma ro ni ijo 5000 ijo ko so pe gbugbe kon de dida na ni oni ona agba na fun ko mo bo se lo pese su gori pese oun na su kuro ni bi si o wa ere bi ko wa sa kiri wa ni omo ko tu sele je ki n be wa se o sa so fun yan kon ni odo wa n bi ni ba lawon ba ri se si island ti bo won ko o te yen lowo to ba se koto awon je ki mo mo se ma fi sinu adura olorun sanu fun mi mo se ma fi sinu adura o se wa apun ki o sa pe mi sa mo sa pe omo yen kode agada wo mo to jo fun ni ile ase last born wa tori omo yen ni o te le mi second to the last one o nje it was last one la shagada wo mo to lo fi lo nigba to sun ma lo o ki fun ni ebo na ni Driba to my debit to my shit, I feel that issue. When it goes to Moju, that's a lot of the four. Need a tissue, go soon. It be a Moju, just a Moju. You got see, it lay mamma, phone your batoma. Phone is a mock you, a quick cream shack, and see, oh, Modibia, be more, be more. It was a cool name. It be by La Royo in Concomation, or is one of your son. Mo sa wa wori de pe mi ri omo yi pe ngba to sa ma de ile ko idile gan ninu moto o si wa fi number yo ko pe mi o sa be ni o lohun be eni yen gan ni pe tori o mo ko mo si ma wa wori lati ano ti mi gbo koko wa ni won mo won o ni pe single shi ni o pe o de kiri won ni ah o mo so si fa bi si kiri won ni wulu wa bayi o ni o wa ninu moto ko wa lo sudi won ti wo moto fun lati o sudi ha emi no de je loje mo wa nu moto mo wa ni o baba se bi oba ba mi sanu wa mi lo fowo to awon to ni eni to ni ote yi lokan e je ki won mo mo yi e je ki be gbele yi mo sa sa dura olorun pe baba se bi oba ba mi fowo to ti mo ba so fun yi wipe mo wa ninu moto mo n lo si anapaja mo wa ni baruwa eni to ba mo awon oye dada mo wa ni baruwa inside ni mo n gba dura yi ki o to ri wipe mo de mo sarasi eni ti o mu de ibi ise yen eni to mo debe ba pe mi pe aye lo o n try number guru yi ko lo oga si ni ko ma pada bo mo ni he ti bo lo se sise ya ni lati baruwa inside si mo shalashi ti mo tin gbadura mi si de ya ran paja mo sa pe mo ni akini mo fe se mo sa ri pe number ti o fi pe mi yen pe ero abun o ma si pe mi si won ni ko ma pada bo Oya asi me kile se ki ma para bo ki ni ha onu onu sisi ara sisi yanu oni o ma para bo bo mi se se bole ni si o para lo mo ma mo mo na la si gba yen asi gbe mo se wa fi oro esi na adura olorun ti ko mo lo se bi ba ti ko se ba ti mo ba so fun yin wipe laarin gbogbo awon ti won da duro ni gba yen pe laarin gbogbo awon ti won fun ni se ni gba na omo yen se bi oba laarin won ni omo kura eni to gba sibe o tun ma ndide pe mi pe ah ya bag akoko mo pe ya wa fa ni kini nkan te se kila sire bayi to n ba so fun yin wipe aburo yi bi won se mu go o lo nkan ni ko ma bo ni pe to won mo pe won le gba eni si ti mari yato si yen go nisin won tun se gbe omo yen kuro ibi tó wà wọ́n tún fi gbé e sí ipò productive manager owó gidi ní ọmọ yẹn ń rí bẹ́ẹ̀ olùrẹ́sìrò olùrẹ́sì olùwàmọ̀dúpẹ́ ọmọ ìjọ ní orí afẹ́fẹ́ ni mí kódà mí bí bá ti sọ wípé mo fẹ́ wá sí lúfà pé àfi kí n parọ́ pé mo lọ síbì kan tọrọ àfà ọlọkọ mi mo ṣáà ń gba àdúrà ìpínyẹ pé mi ò ìpínyẹ pé mi ìpínyẹ pé mi ẹni fọmọ ṣiṣẹ ìránṣẹ ẹni fúnra ẹni ṣiṣẹ ìránṣẹ o ilé ológun tẹ ẹ kó gbogbo wa lọ gbogbo ọlọrun ní filé ológun náà dùn yín ohun mi ò ṣe mọ ọlọrun ní jẹ kó fọ sí o ẹ ṣe gbọnsan.
0: Ìwọ náà gbé ọwọ́ sókè sọ pé olúwa
1: olúwa
0: agbára tó díẹ̀ rí mi lọ́wọ́.

0: ń bọ̀ gbogbo ẹ̀yàn ọmọ ọlọ́run nǹkan ojú mi mọ̀ rí bẹ́ẹ̀ ní gbọ́ra kò sí tí wọn ò bá kò sí tí wọn di àgbàdo fún mi dánwò èmi gan mọ̀ pé mo lọ sílùú kan nígbà tí wọ́n ń yọ̀ pẹ̀lú gbogbo aṣọ ọlọ́run tí ń bẹ̀ wọ́n wò tipẹ́.
1: Àràtọ̀ yẹn ni Ọdẹ́kúnlé, ọmọ aráyé ṣe gbòògùn ni, Ọlọ́run lọ́mọ bí oyin ti gba fara wa.
0: Ẹ mọ̀ bọ̀ ẹ sì bi nọmba tírì rè é. Àwọn kan tó ń bọ̀ mọ́ gòkè ń bọ̀ ni. Wọ́n lọ́nà lọ́mọ bí oyin ti gbé.
1: Ẹ máa báṣẹ́ rẹ̀ lọ, ẹ pamphlet máa báṣẹ́ rẹ̀ lọ, iṣẹ́ rẹ̀ máa ń tẹ́ wà lọ́rùn.
0: Ọdẹ́kúnlé máa.
2: Ẹ̀rọ̀sà, báwa lọ́rùn. Ọdẹ́kúnlé máa báṣẹ́ rẹ̀ lọ. Bàbá mi ká má fọ̀rọ̀ ògùn sára mi ni mo bá lọ. Ṣùgbọ́n wọ́n ní fẹ́ràn ọmọlàkejì ẹ gẹ́gẹ́ bí ara rẹ. Mo ṣáfi ọkàn gbàdúrà fún rẹ̀ iṣẹ́ yìí. Mo mọ mi yẹn délé bàbá mi. Mo fún obìnrin yìí. Òun mu òun náà tún fúnyàn ó tún mu ọdún méje ni wọn ti wá ọmọ ó bá padà dọdọ mi gbọnàgbọnà àlákan ló kọ lọrọ àlàyé lẹyìn oṣù kan ló wà òun orí ìkí oṣù òun mọ mo ní mo tọrọ ẹfẹ lọdọ bàbá mi ni ọlọrun dẹ gbàdúrà mi lẹta ló wá sáré wá lọjọ kẹta pé ọrí òun tó ń fún ní omi yẹn náà mà tún lóyún.
0: Ọ̀rẹ́
2: rẹ̀ náà bí ọkọ ọjọ́ kẹta síra wọn ni wọ́n jọ ọbọ̀mọdé yìí eléyìí bímọ.
0: Èwo lẹ́yìn ẹ sì bí nọmba. Ṣé wọ́n ti plan mi mọ tẹ́lẹ̀ ni? Ẹ̀yin náà.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ẹ̀yin náà fún bí kí ló kọ ọmọ.
1: Ara olúwa. Ọpẹ́ Yẹmí.
0: Ó ti tán. Ara olúwa ọpẹ́ Yẹmí.
2: Àwọn méjèèjì òdórí òkè yẹn rí o. Dọ̀mí ni wọ́n ti máa ń wò. Ṣùgbọ́n látàrí pé èmi tọrọ fún wọn, Ọlọ́run dẹ̀ gbọ́ àṣẹ yẹn. Títẹ̀mí gángan, Ọlọ́run ṣeun. Ara mi ni òyá. Màmá ìwá wá sọ́dọ̀ mi àwa méjì. Wọ́n bá jí ìrere fún wa pé ẹni wọ́n dẹ̀ wà lọ́nà Ìbàdàn o ṣùgbọ́n wòlíì Epaphras ní jẹ́ o lọ́jọ́ yẹn mo fi màmá ṣẹlẹ̀ mo fi màmá ṣe yẹ̀yẹ́ mo ní lọ́jàre ń tó pé wòlíì Èkìtì pọ̀ jù àṣé torí pé káyé mi bá lè da ní nǹkan yẹn ṣe ṣe mí mo máa ń sì kì ṣeré ni aṣọ tó bá da nínú aṣọ mi jù mo máa lọ fi ṣe tutù ni.
0: Ẹ fi ṣe tutù lọ́jọ́ àwọn babaláwo.
2: Bẹ́ẹ̀ni ọdún kò dé kí n wà nínú ọdún pé ọdún léyà dé kí ni kan wọ́n á sá so mí mọ́lẹ̀ ni.
0: Wọ́n ń soyin mọ́lẹ̀ láì ṣe wèrè.
2: Bẹ́ẹ̀ni.
3: Mi ò mọ̀ pé bẹ́ṣẹ̀ dùn tó lẹ́yìn. Jésù yìí dùn ó tún dùn sí nǹkan ni.
0: Àmọ́ ó ti sùn mọ̀mọ́ sọ ń gbọ́. Ihun tí mo mọ̀ bá pàdé ní gbọ́ra. Mi ò mọ̀ bọ́pọ́ lọ́ọ̀ mi ti nawọ́ yíyà. Olùfẹ́ dìde bí ọwọ́ sókè. A gbàdúrà láàárọ̀ yìí. Olúwa sì lóun ó ṣe wíkẹ́ndì fún yín. Òní ló ṣojú láì parí. Ẹ ṣàpàdé mi lórí TikTok, Facebook, YouTube. Sórí lónìí tí lè ó fi sú mo gbọ́dọ̀ gbé 50 testimonies. Ẹnìkan ni ìwà gbàdúrà fún àwọn ènìyàn káàkiri àfi tó ọ̀bá jọ ẹ̀ kàn bá ń bomi tẹ́ ẹ lè mu tán tó bá wá di alẹ́ ẹ mú.

0: dáhùn. Màmá tó bímọ lẹ́yìn ọdún méje tẹ́yìn tẹ̀ ti ẹ̀ wáyé. Láwùjọ sọ pé èlò wọn wá gbà.
1: Wọn ò gbà nǹkan. Wọn ò gbà nǹkan kan.
2: Èmi ni mo mú wọn wá.
0: Ẹ̀yin ni ìyá tó ìyá àbíyé rè é. Ẹ̀yin ìyá gbogbo rè é. Ìyá àjọ.
2: Pẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìpè yín pé mi. Ìpè yín ọ̀wá ní ìbàjẹ́. Gbogbo àwọn ọmọ yín ni wọ́n ránu gbà. Gbàrà tí a kọ́kọ́ máa ń gbọ́ prógrámù ṣùgbọ́n kò dijọ́ náà ni owó bá ní tá a bá sanyé báyìí bí ó ṣe rí bí ó ṣe rí àbáyà pa.
0: Ẹni nǹkan ṣépè wòlíì ìranú wa ṣépè.
2: Lábáyà pa làbá ń gbọ́ àyìnlá tílẹ̀ bá ti mọ́ ta bá ti gbọ́ ròyìn tẹ́ a máa gbáyìnlá la máa dunra wa nú àti bàbá bàbá ní.
0: Ẹ gbọ́ rédíò mọ́.
2: Gbọ́ rédíò mọ́. Ṣùgbọ́n kò dijọ́ náà oúnjẹ dẹ̀ kí ojúmọ́ fún wa aago méjìlá láàjẹ tààrọ̀ àti tọ̀sẹ́ papọ̀ á bá a sùn bẹ́ẹ̀ ni iṣu là ń ta gbogbo kò sẹ́ni ti àṣà ni ọmọ wa níbi tá a wà yìí ẹlẹ́kọ̀ọ̀kan màyá àti igbó ọ̀rá ń bí a máa kó tó ṣe ọkọ̀ mẹ́jọ mẹ́wàá wọbẹ̀ ṣàdédé ni gbèsè dé bàbá mi kán wà ń bí wọ́n pè mí ṣàkíyèsí wípé ìyá ọmú ìyá dùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé ayé ọ̀gbà báyìí mo nígbà tí mo ṣe yàn ò lè ṣe mí. Ṣùgbọ́n njọ́ náà bí mo ṣe já tun sí bí ọ̀nà márùn-ún ọkọ̀ méjì méjì iṣu bá bẹ̀rẹ̀ sí jẹrà láti ìsàlẹ̀. Gbèsè bá ti dé láti ibẹ̀. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ lówó bá yọ tán ló di ń pa àárín kẹ̀kẹ́ jẹ mọ́. Ọjà là ń sùn yàrá kan pálọ̀ kẹta ṣe sọ́jà ń sùn bẹ̀. Ọmọ mi ọkùnrin wà ń bí òun lọ́dọ̀ rẹ yàrá méjì fún wa. A wà ṣa òkò tó bẹ̀ láàṣẹ lẹ́gùsí. Ọmọ mi kan náà wà ń bí ijọ́ tó ti sáfíìsì dé tọ́kan ọbẹ̀ tá ń jẹ báyìí ó bú sẹ́kùn ni. Bá ṣe wá ṣí rédíò tá a gbọ́ wọ̀nyí nǹkan kan jáde lára wa ara wa wárìrì àti bàbá. Ijọ́ náà lọmọ òní dé tó ṣí ọbẹ̀ báyìí ó sí oúnjẹ fún wa a jẹun ẹ̀mẹta ó pé láti jẹ́ náà dò ní ebi ọ̀pá wa mọ́.
0: Náwó ẹ̀ báyìí tó ọba ti délé látòní lọ kìí sórí rédíò mọ wàá jọ wà face to face kàn fi agbára ṣe àmì bó sì sórí rédíò náà yín tẹ́ ń wó mi mọ pa láṣẹ ebi òní pa ọmọ. Wàá jẹsẹ̀ mọ́lẹ̀ ebi ogun ebi tó pé lórúkọ Jésù.
3: Wọ́n ti ṣẹ́jú sí mi. Àti ìgbọ́n kankan báyìí. Àìgbọ́n kẹ̀kẹ́. Ibùn láti ìlú ìgbó ọ̀rà wa. Gbogbo lé bó bá ti di 6:30 báyìí. Ẹ pàdé mi lórí Facebook, TikTok àti YouTube. Ọ̀dẹ́kúnlé Epaphras Oníọwá. Mọ̀ bẹ́ẹ̀ nìkan kan chaati ni ìbáyàn chaati o. Tó bá tún di 7 lálẹ́ aago méje. Onisúyà night Passover abẹ́rẹ́ kọjá sínú oṣù tuntun. Tó bá wá di ọjọ́ Sunday anointing service tí máa anoint in tí mo sì mú bọ̀ nílùú Canada máa fi lé yín lọ́wọ́ gẹ́gẹ́ bí ohun Ọlọ́run ní ìgbáradì fún 7-7 tó ń bọ̀ ní oṣù kẹjọ. Ẹ̀yin ọmọ Ọlọ́run mo bọ̀ Ọyọ́ ẹ bá mi pe gbogbo family is a night of no sleep Passover night abẹ́rẹ́ kọjá sínú oṣù tuntun àwọn nǹkan kan lọ gbàdúrà alẹ́ èyí tó wá dáa jù sá. O ni pe era suya alẹ is going to be suya night as well. Ẹ jẹ́ ń ṣe báyìí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ó ṣe tẹ́wọ́ bàbá. Mo dúpẹ́ pé o jẹ́ ń parí oṣù ṣe weekend fẹ́mi náà. Mo dúpẹ́ pé o jẹ́ ń la oṣù ìjà ṣe weekend fẹ́mi náà. Gbogbo èèyàn wà mú ọ̀rẹ́ ọpẹ́ bọ́lọ́run bá ṣe tóbi tó lọ́jọ́ rẹ̀. Bọ́ ọ bá ṣe fẹ́ràn àtọmọdé àtàgbà owó ọpẹ́ mo ní ọ̀dà ìyìn ni o mówó ẹ̀jẹ̀ wa owó ọpẹ́. Ọlọ́run kà fún ọ̀yìn sọ mọ́ ẹ gbọ́ràn. Àkáǹtì nọmba chọ́ọ̀tì náà ni 2017-4290-47 nta fi ṣe tọ̀la nìyẹn. Àní fún àní ń gbà pé ẹ bá ṣe dàlẹ̀ mi ó sì kó wá rédíò station 2017-4290-47 Comfort Life Mission International First Bank. Ẹlẹ́ẹ̀kejì ní 1966-36-38-73 ẹ jẹ́ n tó pè 1966-36-38-73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Ẹjẹ́ inú yín ó dùn sẹ̀sẹ̀ Ọlọ́run ọba ń gbọ́ oṣù parí lónìí ẹsẹ̀ bíbélì tá a kà lónìí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ìwé Nahumu chapter 1 títí wọ chapter 3 àti ìwé Habakkuk chapter 1 títí wọ chapter 3 Habakkuk níjẹ́bẹ̀ ẹ̀yin ọmọ Habakkuk ọ̀yà mẹ́fà nìyẹn. Ẹ̀yin ọmọ Ọlọ́run kí n tó jáde nù bí kí n tó gbàdúrà finally ẹ gbọ́ ìfilọ̀ yìí àti ìkéde yìí tó ṣe pàtàkì tó ṣe pàtàkì.
4: Hello, Pastor Ọjọ́ba, ẹ kúrò lẹ́yìn. kayemi kan sele leni o awon kan wa report fun mi won ninu oja oja kan wa tan ma na ni wednesday wednesday ni mo ra ke o ma ko ja ni oja dido yin ole yan kan wa olon ta ororo won lo ororo 77 1500 ororo 77 so baya inu message baba ba ma se kan so fun pe won ni kan nkan kan ma ta ororo kakaki o no ja won ra ko ja dido yin wele ni yan ta ororo 77 ororo 77 1500
3: nice gbogbo eyan omo olohun ofe ni anointing oil ai ta o o ba re nikan tin ta emu dada ai ta anointing oil eyan omo olohun ti won bi loni de ye wa kunle oni won bi o oni to je ojo to last eyin te mark wedding anniversary yin na o ye mo bo asotele to wonu aye won ni pe je won le so eri nipa aye won. Let something begin to move in a positive direction for you and for your family in the name of Jesus. And your birthday, happy birthday, long life and prosperity, happy wedding anniversary. And Jim Badua from President at the Governor Wa. Bye, you know, we keep long, come on, Lona Yanu, Otuna Jira Seni Bati, in the name of Jesus, Your Excellency, sir. And you can imagine your testimony, me. And one number, and your loud, you could need to clear. 080-88-71-65-66 080-88-71-65-66 send the message in Ire Atanu Kobayin. Oh, Olufe, Ejeman Lori YouTube.

0: Ọlọ́run ni ìdásí ẹ̀mí wa.
1: Ó
0: ní ìbámu sípò lu akíwà
1: fún wa.
0: Kí ni kí Israẹli
1: máa wí? Ó ní
0: omi ayé ìbá ti gbé wa lọ.
1: Ẹ
0: bá mi yí lẹ̀ fún.
1: Tó
0: bá ti yí tán,
1: wà
0: wá forí kalẹ̀.
1: Yorùbá bá yọ
0: ayé. Wà ṣe ká.
1: Ẹ̀sìn
0: olódùmarè.
1: Bẹ́ẹ̀ni
0: wípé o pin nǹkan sọ̀jú ìbẹ̀rẹ̀.
1: Olójẹ
0: ka dúpẹ́ lọ́wọ́
1: ẹ̀.
0: Ta fi ògo ńlá
1: fún.
0: Ọpẹ́ ni pé
1: mo
0: ṣe lè tó.
1: Wọ́n
0: fẹ́ gba fún wa lóúnjẹ.
1: Ayé
0: ò mọ bí tásìrí wa ti mọ̀.
1: Olórin
0: yẹn wípé
1: mo
0: dúpẹ́ Olúwa.

0: iye
1: wáyé. Oru mẹ́ta tí ṣàmì àti ṣe ìyanu ti máa ṣẹlẹ̀. Ọlọ́run sàmù ojú pé ó máa bọ̀ wá.
2: Àlúyù darapọ̀ mú ìfàmì oróyàn sílẹ̀kùn. Ìṣèrere.

0: last day of the month. Gbogbo ọmọ ológo pátá a máa sọ̀rọ̀ sórí òkè òkè for cross over. Èyí ni last day àwẹ̀ wọ ọjọ́ mẹ́ta. Ṣùgbọ́n Olúwa pàṣẹ o, pé láti ọ̀dùn wà ọ̀la, a máa bẹ̀rẹ̀ o. Àwẹ̀ ìbùkún, aago méjìlá ọ̀sán náà máa ń bírèkè. Èso oríṣi ẹyọ kan tó bá fi bírèkì látọ̀dún wa, ẹ máa gbọ́ instruction tó bá dalẹ̀ yóò dà fún yín. Ẹ̀rí ògòlù ìdáná ẹ̀mọ́ bí mo gbàgbọ́ pé Ọlọ́run ràn mí sí ẹ ló jẹ́ kó gbọ́ mi. Ẹ já gbọ́ ẹ̀rí eléyìí ká tó lọ ṣe kó tó.
1: Orúkọ tèmi ni Gabriel láti ìlú Ìjẹ́bọ́dé. Mo ti máa ń gbọ́ nípa bàbá nígbà tó kọ́kọ́ ṣe program kan ní Ìjẹ́bọ́dé, but mi ò ń fọkàn sí. But what happened last year, wọ́n lé mi kúrò nílé tí mò ń gbé. Ilé yẹn ti débi kárúfẹ́, but kò sówó. So mo ní láti wá láìlọ́n àti àjákò pa, mo fi cover ẹ̀. Mo wá ń sunkún fọlọ́run pé ìyàyí pọ̀. Mo wá pinnu láti gbàwẹ̀ ní January 2025 yìí. On the second, mo fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn. Ní alẹ́ on the first, mo wá rí bàbá lójú ìran. Wọ́n gbé Siena, mo kàn rí pé wọ́n gbé mi sínú mọ́tò Siena. Wọ́n fi mọ́tò Siena yẹn gbé mi sí, wọ́n sáà gbé mi débi tí mo lọ. Wọ́n ṣílẹ̀kùn fún mi, mo wá bọ́lẹ̀. Láti ọjọ́ yẹn, mo tún wá gbọ́ lẹ́nu wọn pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ program ní on the second yẹn, which is fasting and prayer. Mo wá ní interest. Mo wá bẹ̀rẹ̀ sí ní bá wọn gbà wẹ̀ ní on the second yẹn títí di tí oṣù yẹn fi parí. Mo wá wá sí crossover 31st of January. For to my own surprise, tí mo fi padà after that January end, ìgbà tó máa di February March 1st, iṣẹ́ tí mo ti kọ application fún láti last year, wọ́n kàn pè mí ní òru around 12 AM. Wọ́n pè mí pé iṣẹ́ yẹn kọ́ o ti bọ́ sí o. To cut the long story short, ilé tí mo fi àjákò pààrọ̀ àti lálọ́mbò tẹ́lẹ̀, mo fi Gerard cover ẹ̀. Mo dẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀
2: iṣẹ́. Gerard,
0: ẹ ti parí ẹ̀ báyìí.
2: Hey,
0: congratulations.
3: Pe orúkọ Jésù. Father, name of Jesus.
0: Olúwa sọ ẹrù orí mi kalẹ̀.
3: Ọlá rẹ̀ move the heavy burden on me.
0: Mi ò ní ru ẹrù ogun.
3: I will not let it go to battle to the new month.
0: Ru ẹrù ogun.
3: You will not battle.
0: Jabọ ọlẹ.
3: Bọlá.
0: Bàbá.
3: Ẹ̀rù ogun lẹ́lẹ̀.

0: together.
1: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ́ gidi gan ni.
2: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ ni o.

0: yóò jókòó rẹpẹtẹ nǹkan ṣe stíìzì rẹ.
1: Are you ready?
2: A ṣe la campagne tropicana.
0: Gbèsè 32 FM kò rẹ́rìn-ín. Kòmpúṣọ̀ ló fìtì rẹ.
3: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
4: Bàbá fẹ́ dọ̀dẹ́.
5: Èyàn mélòó ni wo station government mọ̀? Private ni. Ìkọ̀ kò ní túmọ̀ tán wọ́n sọ. Má fẹ́ gbọ́ nísìnyí. Private radio ni máa gbọ́. Television ni máa gbọ́ mi ilé wo ti government. Ìkọ̀ kò ní orí kankan tó ń túmọ̀ tàfẹ́ wò ń bẹ̀. Ju ọ̀rọ̀ tí ò ní túmọ̀ lọ.
6: Èlò lẹ sọ fún olúwẹ̀rí. Owó tí fún omi ẹ̀ tẹ́ fi pe ìpèsè iná. Ṣé rí irẹ́ jẹ́ wà ní gbogbo abẹ́ gbogbo nǹkan tí wọ́n sọ fún wa yìí? Nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ òdun lẹ́nu yẹ olè wọ́n lọ́mọ ẹja lè oníbà máa ṣe nínú. Ṣé rí tí ààrẹ Tinubu ò bá jára ẹ̀ gbà tí ò bá jára ẹ̀ gbà Ọlọ́run má jẹ́ kómi tìdí wọ̀gbìn lẹ́nu.
7: Àwọn politicians ti kọ́ wọ́n ti kó gbogbo nǹkan jẹ wọ́n ti kó gbogbo ẹ̀jẹ̀ jẹ́ pé àfàwọn àti family wọn.
8: Àṣemúyàn ọgọ̀. Àṣega sókè làwọn yẹn ń ṣe ẹ̀sìn wọn àti gbèrú òun làwọn yẹn ń ṣe ẹ̀sìn tó bá lọ àwọn ọbẹ̀ wọ̀nyẹn ẹ̀sìn á wù ẹ́ ṣe bẹ́ẹ̀ ní Nàìjíríà àlùmọ̀kọ́rọ́ jìbìtì là ń fẹ̀sìn ṣe ń bí ẹ̀sìn bojú ẹ̀sìn eégún là ń ṣe ń bí takàn máa fa gọ̀ bojú.

0: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
1: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: It's where we find comfort in hearts that love. Love that's shared.
5: Shared meals like delicious jollof and chicken.
4: Made with onga. Home is hearts and bellies filled with sizzling chicken stew, ofo oha, efo rivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with onga.
6: That's why we say, let's go home. There's food at home.
1: Enjoy the taste of home with a newly improved onga chicken flavor kit.
7: The taste of home.
8: Sade kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dà bíi titun.
9: Wàá mi.
8: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yìí.
9: Hypo kẹ̀.
8: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúríkì ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
10: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.

0: bí gbogbo igi bá ń wọ́wé nígbó igi ọ̀pẹ ò ní wọ́wé láéláé ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
1: kò ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.
2: Ẹ kú ọjà o.
3: Ẹ káàbọ̀ o.
2: Ìyá bíi ti ń síbò nìkan.
3: Bàbá ọkọ mi, ẹ káàbọ̀ etí ẹ̀ wá mọ́ orin bó wà ní látàárọ̀.
2: Wo owó àjọ tọ̀dọ̀ rẹ mo ní kí n wá gbà ká lè kó papọ̀ sójú kan ká kó fáwọn tí ń bá wàá dáa.
3: Bàbá ọkọ mi kẹ̀sì mọ́ wo ojú orí yín tó bẹ́ẹ̀ bí mo ṣe wà yìí tí ìta nǹkankan látàárọ̀ bí ni mo ti ẹ̀ ta mi rẹ́ ní bèrè lọ́wọ́ mi pàápàá.
2: Kí ni tó dé ó polówó ọjà rẹ ni.
3: Mo polówó èrè yóò wọlé náà ni yìí ti rẹ níbi mi.
2: Àwọn bó ni wọ́n ti ń polówó ọjà rẹ ìyá bíi ti sin.
3: Bàbá ọkọ mi kò síbi tí mi ò tí ì dé kí rédíò kan ṣẹ̀ délẹ̀ lónìí lónìí ìtù bá wọn débẹ̀ láti lọ polówó ọjà mi.
2: Ìyá bíi ti sin ìwọ lọ sọjà rẹ lófo bẹ́yẹn bá fẹ́ polówó ọjà tí ó gbọ́ pẹ́ lórí ẹ̀ rédíò 32 FM 94.9 fẹ́yìn ẹ̀ ibẹ̀ làwa ganu sí níbẹ̀ la sì ti ń gbọ́ pẹ́ bí wọn náà bá wa fẹ́ rírì ṣe kí a kàn lọ polówó lọ́dọ̀ wọn.
3: A jẹ́ pé kémi náà lọ ganu sí nìyẹn o.
4: FM 94.9.

0: ọ̀gádà ẹ wá ẹ má wọrí ẹ má wọrí mi ẹ má wọrí mi ò lọ mọ́sẹ̀ ẹ má wọrí ọlọ́kadà tó ń lọ iPhone 12 nílò mi ò yára.
1: This skit was performed by Gorosso Ekiti.
2: 32 FM 94.9.

àbá aláàgún mọ́kànlá mòdé. Ẹ mọ̀ pé báago mọ́kànlá bá ti lù lọ́jọ́ Friday báyìí. Wọ́n lè oṣù sí ìjà ọdọ́lẹ̀ ó gborí àtẹ́gùn kankankan yóò gbàlú yóò gboko yóò gba gbogbo òlú kankankan. Agbádá rẹ̀ kọjá ohun aṣọ àfíìsì àwọ̀tẹ́lẹ̀ reluwé kọjá ọkọ̀ agùnroko. Òun ló fi jẹ́ pé ewé mẹ́ta ńlá bá ṣe lóore. Àkọ́kọ́ ń bẹ̀ léwé àkókò. Bàbá wéwé tá a ṣe lóore tá a rí bàbá rí wí àkókò ẹja ṣe lóore. Torí ipò ńlá fi ìjòyè tá a fi jọba. Bàbá wá kòkó bàbá rí ẹja wá ewé ewé igi ọdọ́ ká ṣe lóore. Bá kòkó sí ilé àfọdán ìjòyè. Bàbá wá kòkó bí ò sí bá a wọ́dán bá a rí. Ẹja mẹ́wọ̀ ìyẹyẹ káṣò náà lóore. Oore ńláńlá, oore ńláńlá, oore nígbanígba Ọlọ́run bàbá ń ṣe fún yín. Torí pé nígbanígba ń tewé ìyẹyẹ. Ẹ wọ ẹ káàárọ̀. Àwáàdì tó dojú dògiri tògiri ní ṣe. Ilẹ̀kùn sáwòrò bá kú ti ẹnì kìí ṣe àwa àti yín Ọlọ́run ọba ò ní yà wá. Ṣé ń bá mi sàmì? Mo lóyún àdúrà láàárọ̀ ìmọ̀fẹ́ bíi ìsọ̀kalẹ̀ àǹfààní.

ọkọ àtìyàwó tọrọ jọ ń ṣe bí ìjà láàrin wa ìlú ẹ káàárọ. Ẹ káàárọ. Hello.

0: 0906 odometa 949 ekaro
1: sir.
0: Eh ta lo wa nbe
1: oruko mi ni Jehovah lo nbo mi
0: sir. Jehovah lo nbo mi
1: beni sir.
0: Loruko yin
1: beni sir.
0: All right. Ajo
1: sir, ti mo le so la mi atomo sir.
0: Beni
1: awon mo mi ni sir.
0: Kini to nsele mo
1: won kan sha nkan esun ti mi lese lo se dise pa pa julo akobi mi o ni tori gba ti mo wa nile we ni mo loyun e so o wa sele pe muslim ni baba bo baba mi pa pa julo ko wa fowo si mo gba ti mo de jo mo kekere ko je ki ma ti se gba ti baba e wa mu mi ni odo dadi de mi won wa so wu pe bi lo ni mo nlo yi o pa won ti fagile oruko mi ninu awon omo tawon bi o pe so tin ba pada wale wa ki awon gan pe awon kan je mi ni minerals kan awon ni kabi ko momo so baba to je baba oko mi wa joro yen mu iba to mo yen wa daga dedi ko si poju na bi odun meji baba yen sha wa di awon eru mi pe ki ma bo ni badan tori pe baba mi o yoda fun awon omo ti mo loyun isi gan papa to ba wale lati Eko baba yen a ma so mi lowo lese ko ni je ko wonu yara wa ba mi ebo ya ka ma ba loyun ni so ngba to sha dash koko won ta ni wa si badun be ni badun ni mo ti wo omo yen dagba die omo yen se pada si lu won
0: okay
1: so omo yi ko wa te gba fun mi rara to ba ri ko mi bayi ko ni gbe o de ti dagba o ngo ti wa bi mo okun lo na bi be no le elekeji na be no ni leketa so mi o wa ko te ya e den je ni mo se ti be won pe eyi to se ka sun ka akoko si mi lese pe en kilo tete mi ti baba o sile mo ni ka gba pe igba e mo tori eru n ba mi pe eyin oni le baba ko ma ni le eyin oni le oko ko ma ni le baba mo sa n be titi ko gbo so o tun wa fe ni o wa bi mo akobi to bi yen mo be ki mo gba to fomo loyun ko je ki mo rara won ko sayede so fun mi ni mo ṣe pe n gbọ́ ta ló bímọ oníṣẹ́ tó sọ fún mi ò sọ pé ẹ tó bímọ ilé kí máa wá káàkiri wọ́n ṣáà ṣe lókooro mo wá pe ọmọ yẹn wá síbàdàn mo wá dọ́gbọ́n wá nọ́mbà ọmọ tó bímọ fún yẹn mo pe ẹnìkan nílùú wọn wípé wọ́n bá mi wá nọ́mbà ọmọ tó bímọ yẹn lọ́jọ́ kò mọ gangan wọ́n ṣáà bá mi wá nọ́mbà ọmọ tó bímọ yìí mo wá pe ọmọ yẹn kó gbọ́ ọmọ wá báyìí nígbàdàn kí lọmọ mi gbọ́ síbàdàn ó ṣáà bá mi jà ẹ̀rùn lòun fẹ́yàn ẹ sọ pé kó máa gbọmọ kìíní ẹ máa fi ṣe ọmọ ọgbà náà mo ṣáà ní mi ò lè kọ ọmọ mi lè kọ ìyàwó ó wá ṣetán ó wá fẹ́ ní ìyàwó ẹlẹ́ẹ̀kejì ó wá lòun máa wá mu bá mi pé kí n máa bọ̀ ní ìlú wọn ìwà jókòó ìyá ìyàwó má ni àkọ́kọ́ àti ìyànjú ẹ̀ wọ́n ti gbọ́mọ lọmọ wa lọ́wọ́ èmi ni mò ń bẹ̀ ìyá ìyàwó ni mò ń bẹ ọmọ pé kó jọ torí ọlọ́run kò wo tèmi àwọn ìyá ìyàwó yẹn wọn ò dá mi mọ̀ tó ní so mo wá ní ẹlẹ́ẹ̀kejì a sọ fún ẹlẹ́ẹ̀kejì pé o ti bí mọ̀kan tẹ́lẹ̀ o àní kò ṣe pé
0: bẹ́ẹ̀ ni dọwọ́ bò ó
1: o wá ní rárá o pé tí mo bá ti jẹ́ pé màá sọ fún ìyàwó ẹlẹ́ẹ̀kejì yẹn wípé òun ti bí mọ rí wípé òun ò ní jẹ́ kí n rí mọ́ láéláé so bí ìyàwó yẹn ṣàṣeṣe mọ́ nìyẹn kò wá mú ìyàwó yẹn wá bá mi nígbàdàn mo ní kò kàn pọ́n mi lé náà kí n ó wá lo fẹ́ ṣèyàwó ìbàdàn sẹ́dẹ̀ kí n wá máa wá níyìwá ìyàwó ìyàwó yẹn ó mú wá bá mi bí ẹ̀kíní ẹ̀kejì ìyàwó mi rè o ìjọ tẹ bá fẹ́ ṣèyàwó bíi tí mo bá ń gbé àjọ lọ síbẹ̀ àwọn yẹn káwọn tẹ̀lé mi lọ àti bàbá ẹ̀ náà wá mú lọ bá bàbá ẹ̀ náà lẹ́kọ̀ọ́ bí ẹ̀kíní ẹ̀kejì láwà ní àfẹ́dìdì lọ ìyàwó ìyàwó tí mi ìdámọ̀ níṣẹ́ wá jókòó ní jókòó ìyàwó bá òun ní tó tún bí mi ń sinmi sí nìyẹn o ó wá sọ gbólóhùn kan lọ́jọ́ tí mo ń bá sọ lórí fún wa ni pé kò ṣe dandan kí wà bẹ́ẹ̀ tó ń bá fẹ́ ṣe ìyàwó gbà náà àtìgbà yẹn ló ṣe bá mi sọ̀rọ̀ mọ́ yẹn mo wá pè é tó bá gbé kọ̀ máa bẹ̀ mi ti jọ́ torí ọlọ́run jọ́ torí ọlọ́run mo ṣáà ń bẹ̀ ẹ́ tó mo ṣe ní pé kẹ́ ẹ bá mi pè é o.
0: Now ṣe ọ̀rọ̀ náà ló fa tẹ̀yìn àtàwọn tó kù ẹ̀ àwọn àbúrò rẹ̀.
1: Sa?
0: Àwọn àbúrò ẹ̀ ń kọ́ tẹ láwọn náà ń wo àwọn náà.
1: Ibòmíì ni mo bí àwọn yẹn sí.
0: Ṣé àwọn àárín ẹ̀yìn àtàwọn yìí ń kọ́?
1: Bẹ́ẹ̀ni ó wá ń pọ̀ nẹ́ẹ̀tì mọ́ wọn àwọn yẹn náà máa wò pé tẹ́gbọ̀n wọn ṣe sá lọ ẹlẹ́ẹ̀kejì yẹn náà ó fi mí yáwó lọ́ọ̀n láì ni. Mo ṣe mo kò wá jẹ́ kí n rówó yẹn sọ kódà mo fẹ́ lọ gba nẹ́tọ̀ọ̀kì máa fi ta mọ̀ kò jẹ́ kí n rí owó yẹn gbà gbà tí mo débi tí mo fẹ́ gba nẹ́tọ̀ọ̀kì àwọn yẹn wò pé bvn ni wọ́n ti fi yáwó wọn ìyá mi ní owó to ri be gan inu so ni mo nsun bi ti mo tin taja ni o ni le lati gbe dagba nara so gbogbo yan wa ka
0: fun yan e ja se bayi a ko bi yin ti e so yi a shele fun one number one
1: ben
0: all right o ya ba ngba Usman

ọ̀dà àti gba nọ́mbà ọmọ màmá yìí àti gba nọ́mbà ọmọ wọn ọ̀yà mọ́ gbọ̀nọ́jọ́ ọjà bá a bá ti dé kó bá ń gbégbèsẹ̀ lórí nọ́mbà lọ́wọ́ kan bá wọn ṣe 09062 odometa 949 pẹ̀lú 07055 odometa 949 ẹ kù kalẹ̀ o à ń bọ̀ ẹ já dé òkè lọ́hùn-ún.

0: Hello.
1: Hello.
0: Hello, Ekaro, sir.
1: Ekaro.
0: Yes, sir. We are called Olajimo.
1: Yes, sir.
0: I should do. Enjoy my boy. Yeah, but they are not Jimo. What's wrong, sir? Oh, error, sir. I call Oni. Ah, so below, but you should not look at me.
1: Okay.
0: Nah, mo pe yin lati ile ise radio 32 FM ni Ibadan.
1: Okay.
0: Oni mo tin pe yin. Ah, e to wa kan wa ta nse to ya pe ni ija odola. A ma nlo eto lati dasi pe oro jade mi ate ni bayi po. Bayi ka sa bayi ka odi.
1: Ase mi wa le ti jade mi ate po.
0: Bẹ́ẹ̀ni ẹ lè má ní ṣùgbọ́n ẹnì kan ṣàlàyé ọ̀rọ̀ kan fún wa láàárọ̀ yìí ni mo fi gba nọ́mbà yín lọ́wọ́ wọn. Kò í ṣọ̀rọ̀ ìjà kan náà bẹ́ẹ̀ náà ló wáyé ṣùgbọ́n wọ́n ń fi àwọn àtúnṣe láwọn bẹ́ẹ̀ méjì ṣèjọ wà síra yín wọ́n ń fàtúnṣe ń pẹ́ mọ́mí yín ni Mrs. Stoyin. Ṣé ẹ̀ ń gbọ́ mi sà? Hello?
1: Mo wà pẹ́ níta.
0: Ojú ò ní tì yín. Náà wọ́n ṣàlàyé àwọn ọ̀rọ̀ pẹ́pẹ̀pẹ́ kan tó wáyé sẹ́yìn tí wọ́n sì ní ó ti fà á kọjá wípé ìgbà míì ga àwọn àti yín ẹ̀kọ́ kan lọ̀rọ̀ sísọ láàrin ẹ̀yìn àtàwọn láti ìgbà tọ́rọ̀ ti wáyé tínú àwọn ò sì dùn sí bí gbogbo ẹ ṣe ń lọ́hùn. Wa lo da gẹ́gẹ́ bí ìyá sọmọ ìfẹ́ kékeré kọ́ ló wà láàrin àwọn méjèèjì yẹn ìyá sọmọ ọmọ náà sí ìyá bóun ló ṣe wá lè rí bẹ́ẹ̀ wọ́n ní ó tojú sáwọn mo fi wá lo da o ìyìn tí ò bá ti ẹ̀wò kó wà ń bẹ̀ òní náà mo fẹ́ kájọ yanjú ẹ̀. Àlàyé tí wọ́n ṣe oní wípé ńgbà tí ẹ fẹ́yàwó láìpẹ́ yìí tí àwọn ọ̀rọ̀ pẹ́pẹ́ kan wáyé láàrin ẹ̀yìn àtàwọn pé ńgbà náà lè gbogbo wàhálà ti bẹ̀rẹ̀. Mo wá lo dá mo mọ̀ pé ibi tí mi ò sọ̀rọ̀ dé oyè yín níbi tí mi ò sọ̀rọ̀ dé láàrin. Mo wá fẹ́ kàtúnṣe ó wà ń bẹ̀ ló jẹ́ kí n gba nọ́mbà yín pé kí n ó fún mi nọ́mbà yín láàárọ̀ yìí kọ́ jẹ́ kí n pè yín kémi àti yóò sọ̀rọ̀ bá túnṣe ó fi lè wà ń bẹ̀. Ẹ dákun ṣé ìṣẹ̀ṣẹ̀ kan wà tán ti ṣẹ̀ ṣẹ̀ mọ̀ ìgbà mí èèyàn lè ṣẹ̀ tó jẹ́ pé èèyàn ò ní lè sọ fún tìǹpẹ́ ẹ ṣe ń tó dùn mí o ṣùgbọ́n tí ó wà lọ́kàn èèyàn ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀.
1: Ọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ inú bẹ́ẹ̀ yẹn tó báwo sọ pé tí mo bá délé lórí mi máa ń ṣẹ́tù dáhùn sí láti ẹ̀kẹ́ ọ̀dà stand àsọkùnrin sá tó tún bá ní kí n máa sọ̀rọ̀ bí báyìí sọ sọ́mà o
0: yóò
1: máa rí bákọ̀bákọ̀ sọ mi mọ̀ bóyá ìgbàláyè wa fún mi láti pè yín padà àbí báyìí.
0: Hello. Hello, ẹ bá tún pẹ́. Hello.
1: Hello.
0: Èmi náà mò ń pè yín padà.
1: Tó o sọ ni pé mi mọ̀ bá yàgbà láyé wà.
0: Yín tó ṣẹlẹ̀ ni pé kò í ṣọ̀rọ̀ kan tó tí ó pọ̀ lọ títí náà. Ètò ráwọn náà ti ṣàlàyé púpọ̀ ń bẹ̀. Mo kàn fẹ́ kí ẹ bá wa ṣàwọn nǹkan kan láàrin òní. Ṣé ẹ mọ̀ wípé ọmọ ọ̀rọ̀ rẹ̀ lọ́kàn òbí kékeré kọ́ and bí ọmọ tẹ́yìn jẹ́ sí wọn ẹ̀yin náà ọlọ́ọ̀ba gbogbo òwú ọmọ tẹ́ ti ṣe ẹ̀yin náà lẹ́ jẹ́ ẹ̀ sì ní jẹ́nu ìbànújẹ́ dọjọ́ alẹ́ ọmọ yín gbogbo wọn mọ̀ mọ́ múnú yín dùn ni. Ó jẹ́ n tí ó fọwọ́ bà mí lọ́kàn gbà wọ́n ṣàlàyé fún mi pé báyìí mo sì mọ bó ti lè rí lára òbí kò ṣe ké bóyá mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ wọ́n gbọ́ yín
1: daban believe pe lo pe kina fe lato wo mi gan
0: esun ai
1: nitori kese ko eyin ni won eni akoko ti won fi ejo mi san bayi sin ni ton fe lato wo mi gan ni o ti ye mi bayi
0: oda
1: ni ton fe lato wo mi
0: na esun ai tori pa gan na ti bi won ko to di pe mo pe yin won ni nti awon fe ko ju wi pe ka won mo gbohun yin kinu awon si mo dun awon le pe yin ke le gbe ke yin o le pe awon ka won ojo mo soro ke si mo munu awon dun
1: seri awon kankan wa ti omo ba ti like lati ese be understand to bi ba wa ese wa si brother se pere re dawon siko yan yo mo tabi gba bi ni ara ni understand omo ti mo fi fe han lati kekere understand so for the past some years ago on fe on e wa de jida e wa le fe on fe on o ma da igba fe pe si ya yin mu mi sere ni o pa po mara won e gbogbo ru nkan ya la ke so gbogbo nkan e ko da bi fe loju mi won understand ko da bi fe o tin da igba fe pe e ti ri pe omo yi ti fe si dada try pe o tin fe pa ya yin understand so ara je je ko bi se bayi so gbogbo gba ti mo ni e mo awon asiko kan wa to pe omo o ni di yo ni di baba jo ari ko le se ko ri lara so a yin ri won ati awon ati baba ati oko won yin ri won lasiko gba ti mo ni ilu won awon omo to ko moju to na moju to so yin de re ni kan moju to ni o bon tan se yin so pe ko right to ko se kan to ba din bi pe mo fe ma ko gbogbo awon kini yen o mo ti sugba kan ma se dada tun won nigba a lot of time igba tun mo tin awon kan tan won ko to pe e mo
0: now
1: o ma wo pe igbo ni ya mi wa mo wa mo ri na e understand ko si bo ti fe je ko agan kan mo kan be a to pa pe be a yo mo en do baba re ko a so fun pia iya re ti ku e mo pe mo ma se fight dis pe igbo ni sare ya mi gba na
0: beni beni
1: e understand to ba je podo ya na lo mo wa ki a wa so fun pe baba re ti ku e mo pe yo kon me o pe o gba mo gba fun baba mi school bo sari re wa so mo o si awoju yo da mo yo se oju kokoro ati yo pe ya ni o da baba mi o da se be ni o da e je kin lo odo re na kin lo wo love to wa legbe lodo re na ya se family law se mother's love lo like ni e je kin lo sibe mi kin lo wa pa se father's love to like eje lo o mo lo se amiji bi odo tan ba se fun amiji mo gbe digba ora sa ni bi odo won ati odo won ni
0: asara oye mi won salaye erin ajo won salaye awon
1: won do won ora sa so gbo nkan yen o papo mo ti mi jare won o pe ati odo baba ati odo iya o si to gba mi at least ti ile to ko ba leyan iyan sa pada sile so mo si pada wa sodo temi bere yin ajo alabi but with that now mo si se ran lowo ti mo le fun won bi pe en gbodo won gan mo si se ran lowo jo ton wa so pe nkan ba ti gba nkan ba sa wo igba to ye kin ti mo gbo bukata o bi gan mo si gbo bukata won ni won ba bagbara mi si mo so pe mo ni o e ora sa ni won ba to ba je pon gbo mi so
0: gbo ni dada
1: nigba ti mo nkan so lowo to ye pe e kin mo tuwo je ko yi wo fi ra ni sẹni mo send owo si won won so pe awon fe ma ta wuro gbo awon fe ma ta kankan send e
0: oda mo wo
1: mo gbe aju
0: won royin won royin
1: ani suru sugbon ti o ba ti si lowo mi awon yin ma o si lo fa ni o gbe ko won ti o ba ti si lowo mi bayi won wa wo pe mo paro fa won ni lot of things lot of people lo ti pe mi pe mi iya eyin yi na ya ni ilé ọsàn tí mo láàkì ẹ máa sọ pé gbà pé pé kí n lè gbẹ ọjọ àwọn àwòbí kọọkan máa wà jà kí ní gbà pé ọmọ mi ò bá ti yànjú ilé kò sí òun yẹn láì àdéṣe nìgbà jẹ rárá so ìdílé sí ní ìfún wa tí wá kò sí nǹkan wọn àwòbí jẹ kó mo pààrọ sáyẹn náà rọrùn bíi ti bẹẹ ni ìgbìyànjú ni
0: o Olorun ba yo wa je ki gbianju yin yo je ke rere to po nbe
1: amen
0: ah ko rorun looto tori bi pe bo ba je pe atile le ti gbodo won awon irin ajo kan wa te ti jo rin
1: e you know ma fi ma you understand me pe asin pe ah o ko mo mi mo se gbakun mi mo sawu ah ko pa dede ke se mi yin sile ke mi yin sile fun mo lati gbe na
0: e wa gbo mi bayi se mo ke ba ti waye pari laari
1: be ni na
0: irin ajo gbogbo wa o le papo o gbo yan ko ni o lori ofe ati gbodo obi o gbo yan ko ni o lori ofe ati e ti gbanjumo obi to bi elomi to ba si wa jumoji to bi to tun bi ile ola yo ro boya bi gbogbo aye si rinu ko si ri be sababi gbogbo on to sele ngba na eyin ati ko pe yo sele ni elomi gbodo oya o gbodo baba dagba to je pe ibi teyin ti de lo ninu rin ajo aye yi ko ti de laje e se o se lohun ni e get mi sir e je ka gba wi pe akole ba ti ko pe irin ajo yin o ri lori ngba na
1: okay
0: awe da si re agbon bi olohun agbon bi olohun ibi to lohun de si to mu yin lo ona jin keke na si ko ni adura obi lori omo
1: okay
0: mo ba yin mo je ka jo soro gege bi okun sokun e pelu iriri ka jo fui ori kori ni adura obi e ma mu kirin ajo eyan o ya laye o toju eni o ko toju eni o be eyan ba se ni won ba won royin gbogbo gbianju yin lori won o ona fi ninu awon edun ba won ba wa ranti pe so mo ti mo se bayi si mi tele sadede lo wa di pa fi pa ti eya ah boda no jim sir
1: wa pale
0: e dakun mo fe royin ni mo fe beyin ejo ay ini ajo eda ko se yi pada o ka dara ni mo mo pe ba ise soro o mi mo ni yin sugbon e ti wa ro na pe irin ajo e jora e dakun gbogbo un yo wu te ti won ba se to ti kudi e ka to seyin mo fe ke ba n fori ji won loni e dakun ko si ba si bi won se ni se yin ko si be yin no se tin se won eyan gbogbo wa ibi o ba ti kudi e ka to tan ti se seyin e dakun e jo e dakun e je ki atun se o wa ba e dakun inu mi o ba dun bo ba je ke ba le pe won gan bayi ke ti e kan ke gbohun won ka won no gbohun yin kinu won dun la
1: ro
0: kilode kilode
1: ma
0: ti te ba won
1: soro
0: mo da na jim ma sa e dakun
1: ma gbianju
0: ni ti le n to lohun e dakun
1: ma gbianju
0: mo mo
1: kan kan wa kin kan ma pe won lasan ni
0: ke mo gbo won ka won na mo gbo gbo n ti o bi wa e ko mo se fun bi ni won ba gbara ba se mo ke se
1: mo se ah wallahi mo try mo follow on salary wallahi to fi kara titi omo eh ito bi tele nkan se baba kankan na o bi tele mi so pe kini ko pe awon ko mo ya usa e so pe mi try lori e ni so ko mo stop last month bo mo na so ah mo try wallahi ah
0: oi olorun ba ko wa ni je ke se lasan eh ko olorun ni je se lasan se gbo sa sẹgbọ ma inu mi o dun be ba le ba won soro le ni ke ba pe won mi ba ni ka won pe isugbe yin mo fe ke ba n pe won na
1: ba pe won inshallah
0: ojo ni ti yen se mo dupe o e ku gbianju e ku gbianju.

ẹ̀kásán. Èyí ni àkójọpọ̀ ìròyìn àgbáyé lédè Yorùbá nìkànnì 32FM 94.9 tá a kalẹ̀ sí Laughter House orí òkè tíntẹ̀ Premier Mokola Ìbàdàn. Peter Ọláṣùpọ̀ ló níròyìn yìí. Ṣáájú ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn tòní. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni ó ti gbé èròǹgbà wọn síta láti pèsè àwọn dókítà àti àwọn nọ́ọ̀sì eléyìí tí yóò jẹ́ ti iléeṣẹ́ ọmọ ológun. Olùbàdàn tilẹ̀ Ìbàdàn ti jẹ́ òdì mímọ́ ìdí pàtàkì táwọn orí adé ìjìgbara lẹ̀kẹ́ fi ṣàbẹ̀wò sáàrẹ̀ Bọ́lá Tinubu. Lábala ròyìn ilẹ̀ òkèrè ààrẹ tuntun tìlú dìbò yàn nílẹ̀ Columbia ló ti kéde èròǹgbà rẹ̀ láti ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ aṣojú ilẹ̀ Columbia sórílẹ̀-èdè wa Nàìjíríà. Lágbóró yin eré ìdárayá àjọ CAF ti rọ àwọn ikọ̀ lẹ́gbẹ́jẹgbẹ́ tí ó jọ wà papọ̀ láti ṣe àgbéyẹ̀wò èròǹgbà ìdókòwò aládàáni lọ́dọ̀ àjọ FIFA. Lágbó amúlùúdùn Lami Phillips ti kéde èròǹgbà rẹ̀ láti gbé orin tuntun àti eré jáde láìpẹ́. Ìròyìn ọ̀hún rè lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti sọ èròǹgbà rẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn dókítà, àwọn olùtọ́jú aláìsàn, àwọn nọ́ọ̀sì àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera yòókù eléyìí tí yóò jẹ́ fún iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọwọ́ àkọ́kọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera iléeṣẹ́ ológun náà ni wọ́n mọ̀ gbà sí ilé ẹ̀kọ́ ọ̀hún fún sáà ọdún 2026. Ẹni tí í ṣe mínísítà fẹ̀tọ́ ẹ̀kọ́ Ọlátúnjì Aláùsà, ẹni tó jẹ́ òde mímọ̀ lónìí nílùú Àbújá lásìkò tó ń ṣe ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ amúṣẹ́yà eléyìí tí ó mú kí ọ̀rọ̀ ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ni nípa ìtọ́jú tó jẹ́ ti iléeṣẹ́ ọmọ ológun ìyẹn Armed Forces College of Medicine and Health Sciences tí ó fi tètè wá símúṣẹ́. Aláùsà, ẹni tó jẹ́ òde mímọ̀ ìpè àbá ti dá ilé ẹ̀kọ́ ọ̀hún sílẹ̀, òun náà ni wọ́n gbé kalẹ̀ láti fòpin sí bí iléeṣẹ́ ọmọ ológun ṣe ń rọ̀gbọ̀ kún àwọn fásitì aládàáni tàbí ti àwọn aráàlú fún ètò ìkẹ́kọ̀ọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera wọn. Wọ́n àjọ òde mímọ̀ ìpè iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà, òun náà ni wọ́n tọ́ka ní àwọn elétò ìlera tiwọn eléyìí tí wọ́n kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ láti bá iṣẹ́ ọmọ ológun mu. Olùbàdàn tilẹ̀ Ìbàdàn kábíyèsí ọba Rashidi Adéwọ̀lú Ládọjà ló ti jẹ́ kò di mímọ́ ìdí pàtàkì àbẹ̀wò eléyìí tí ó ṣe ní ọjọ́bọ̀ àná tó jẹ́ ti àwọn orí adé ìjìgbara lẹ̀kẹ́ láti ìpínlẹ̀ Ọ̀yọ́ sí ààrẹ Bọ́lá Tinubu. Olùbàdàn nínú àtẹ̀jáde tí ó buwọ́ lò látọwọ́ alukoro fẹ́tọ́ ìròyìn kábíyèsí olóyè Adéọlá Ọlọ́kọ̀ ẹni tó jẹ́ òde mímọ́ wípé èròǹgbà àbẹ̀wò sí ààrẹ Bọ́lá Tinubu ọ̀hún ni láti dúpẹ́ fún gbígba àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ táwọn agbésùnmọ̀mí jí gbé nípínlẹ̀ Ọ̀yọ́ padà. Ọba Ládọjà, ẹni títún ṣe alága ìgbìmọ̀ lọ́balọ́ba lóyè nípínlẹ̀ Ọ̀yọ́ jẹ́ òde mímọ́ wípé inú àwọn dùn gidigidi fún ìgbésẹ̀ àti ìlàkàkà ààrẹ Bọ́lá Tinubu lórí àtúnṣe àwọn òpópónà nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní àwọn ìpínlẹ̀ ilé ìta múlétì. Bákan náà ni ẹ bẹ̀rẹ̀ sí ní jẹ́ kó di mímọ̀ ìpè ojú ọ̀nà Ìbàdàn sí ìjẹ̀bú òde àti ojú ọ̀nà oníbejì ògbómọ̀ṣọ́ sílù Ìlọrin tó fi mọ ojú ọ̀nà Badagry sí Sokoto. Gbogbo àwọn àkànṣe iṣẹ́ yìí ni ó ṣe àwọn ìlú tuntun ohun àwọn abúlé síta fún àwọn ìdàgbàsókè tó lórin. Lára àwọn orí adé ìjìgbara lẹ̀kẹ̀ eléyìí tí wọ́n kọ̀wọ́rìn lọ ṣe ìdúpẹ́ lọ́dọ̀ ààrẹ Bọ́lá Tinubu láti rí olúgbọ́n torílé ìgbọ́n ọba Francis Alao asẹ́yìn tìlú sẹ́yìn ọba Sefiu Oyebola àtúnígbẹ́tì tìlú ìgbẹ́tì.

0: Ewe, awon mọlẹbi olori orilede yi akoko tojologun Johnson Agunye Nrose ona ni won tin bere wipe ki ijoba apapo orilede Nigeria ki a toro idariji latare sise kupa ogagun na lodun 1966 awon mọlẹbi ohun ni a pe fun gba mo binu ati petu sawo leyi to ye ki ojo fikun lukun laarin ijoba apapo ati awon mọlẹbi ninu iforowuro kan ileti olori ebi imo agunyi ironsi ileti to se ngbati alagba imo sapejuwe aburo re o je kodimo pe egbon ohun ileti odologbe ohun je olori eleyi to ni afojusun sugbon ti won sese sikupa lasiko idite egba joba ileti ko lowo ninu re bi ti wu ko mo nse lo je odimo pe sa ironsi gege bi olori orilede yi lo kere jojo leyi ti won se popin si sare ohun labe ilana pa kalike latari ona tan gba sikupa wa jode mo pe egbon ohun na ohun na lo je are orilede yi lasiko ologun podidi osu mepa pere ko to di pe won gbemi lenu re Agunyi Ironsi ohun na lo je adari orilede wa Nigeria laarin ojo kerin din ni ogun osu kini titi di ojo kokandinlogbon osu kije odun 1966 lagbo oselo awon iko obedient movement ona ni ati sedele lori gbo yi so yi iroyin kan to njaran wi pe Peter Obi ti fowo si juwele fun alakoso apapo egbe na iyan omo we Unisa Tanko yi ti ko obedient movement wa jodu bi mo pe esun na je ile to je iro funfun bala o tun sisi ni lona ninu atejade ile ti lo wa latodo enikan tan poruko re ni Francis Nloli o fesu ko wi pe Tanko ona ni awon igun kan to je ti obi kwakwanso movement ni ati fowo si juwele fun Tanko ewe ninu atejade miran ti awon egbe ohun wa buwolu ni je odi mo pe obi ko fowo si juwele fun Tanko be ni ko buwolu atelede na iko obi je movement ni ofesu kan wi pe iroyin ohun to jade lo je ile ti awon kan hun ti o siro awon aralu ati awon oniroyin lati dagunla si iroyin eleje na wa fikun wipe obi to je oludije fun ipo are labe egbe osele ti Nigeria Democratic Congress NDC ona lo je pe gbogbo n to ni se pelu igbese legbe jegbe won lo n sowo lojo po egbe na ati ilana ti awon eyan ti mo oje odumo wipe iyikeyi kede eleyi ti ko ba ti be jade ko lesen le tẹ̀síwájú bí nǹkan ṣe ń lọ lágbo òṣèlú nílẹ̀ yìí ọ̀kan lára àwọn tó fìfẹ́ hàn láti jẹ́ olùdíje fún ipò gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ amòfin níyì àbórí ṣàdé òun náà ló ti kìlọ̀ fún ẹgbẹ́ òṣèlú ti African Democratic Congress ADC léyìí tó jẹ́ òdì mímọ̀ pé bí wọn kò bá ṣọ́ra ó ṣeé ṣe kí ogunlọ́gọ̀ àwọn ọmọ ẹgbẹ́ gbé kẹ̀kẹ́ wọn kúrò nínú ẹgbẹ́ náà kán sì lọ sí inú ẹgbẹ́ òṣèlú mìíràn bíyàn bá kùnà láti tètè rẹ́yìn àwọn ìpèníjà ohun gbùngbùn tó ń lọ nínú ẹgbẹ́ tó ń ti rírí dájú pé àwọn ọmọ ẹgbẹ́ padà nígbàgbọ́ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún amòfin níyì àbóríṣàdé ẹni tó jẹ́ kó di mímọ̀ wípé òun sì jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ADC lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n ẹgbẹ́ náà ṣeéṣe kí wọ́n gbàdánù ogunlọ́gọ̀ àwọn ọmọ ẹgbẹ́ wọn pàápàá àwọn àtìlẹyìn tí wọ́n ti ń ṣe fún ẹgbẹ́ náà látẹ̀yìn wá ṣáájú àsìkò tí àwọn ọmọ ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí ní darapọ̀ di ọmọ ẹgbẹ́ ADC agbẹjọ́rò tó tún jẹ́ ajàfẹ́tọ̀ ọmọnìyàn tó fi ilẹ̀ ti UK ṣe ibùjókò ó dẹ̀bi ìbẹ̀rùbojo tó ń bẹ ló kan ya rẹ̀ lórí wípé ẹgbẹ́ ọ̀hún ló ṣeé ṣe kó túka látàrí àwọn gbùngbùngbùn ìjà abẹ́nú àti ìfẹ́ ìmọ̀tara ẹni nìkan ti àwọn adarí ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n lọ ní lásìkò yìí gẹ́gẹ́ bí amòfin ọ̀hún ṣe wí ó ní yàtọ̀ sí bí àwọn adarí ẹgbẹ́ ADC bá tètè ṣe àtúnṣe sọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú náà kan se pana duku won ote tin lo ninu egbe ohun opolopo awon omo egbe lo sese kan pagidi da oko egbe osilu miran lo iroyin lo tin de city boy yin lati kini 32 fm 94.9 ta kale si laughter house ori oke tin te premier mokola ibadan iroyin le okere are tutun ti ilu diboyan lorilede ti colombia Abelardo de la Esparza una lo ti kede rongbo won ipinu re lati se idasile ile ise asoju ile colombia so lede wa nigeria gege bi ara ito won ile kaka ti mu ibasepo ti o dromoran ti o tun gboro laarin ile won ati nigeria waye papa julo ti o tun mu gboro de ba orilede na lagbo awon orilede ile africa ngba ti are ti ilu diboyan nile colombia nje kori mimo ninu atejade ile ito sita lasiko to nfi atelede kan sita fawon aralu saju ibura ile ti o waye ni ojo kije osu kejo odun ta wa ninu re o salaye pe ile ise asoju ile colombia oni yo mu igbe laruge deba oro okowo idokowo ati ibasepo ti o danmoran labe ofin laarin ile colombia ti o ru gogo pelu ile nigeria gege bo se wi oni orilede wa nigeria lo wa ni ipu pataki ninu ajosepo eleti colombia o ni pelu ile nigeria tun ti ile africa lapapo nitori ise pataki toro aje ni ile africa lago iroyin ere idaraya ajo ton ri si ere ball alafesegba ni ile asia lati darapo omo iko uefa ti concacaf lati tako aba ajo fifa leyi ton fi wipe awon oludokowo lati kopa ninu awon figagbaga bakana lojodumo pe erongba won ajo ilere ball alafesegba ni ile asia ohun ona ni on toro nipa ifa seyin to ni o nse pelu erongba ajo fifa lati pa wo wole labala awon oludoko wa ladani ireti ajo fifa ni lati ta ida 20% awon owo ina futi figagbaga fa awon oludoko wa ladani loju ona ti owo toto billion 4 o le esun tere owo dollar le okere futi ituna duro ohun ninu ati jade ti sita loni ajo tori sere bolu alafesegba ni le ise ajo dumo pe awon tako erongba ajo fifa nipa se igbese ohun bo le je pe won se lire ati ri owo pa wole nipa se awon oludokowo to je taladani o wa fikun pe aba eyikeyi eleyi ti won banda ti o ba tako isokan ifigagbaga na ni ki won ri daju pe won fagile lagbo amuludun onkorin lami philips lo ti kede erongba re lati fi orin tutun broken crayons sita tonti awon agbelewo ere kan to ni se pelu igbesi aye ohun ngba ti aseju ajo isokan agbaye to tun je aseju fa awon obirin ohun odo to salaye pe akanse ise to hun fe gbe sita ohun ko seyin iwoye ohun nipa awujo onkorin na to tun je osere lo salaye ipe bi awon eyan se nronu ati awon igbise ti won gbe una lo fa ti ohun fi ko gugu re po lati ko lorin ko si tun ranti irin ajo igbise aye ohun philips nile foro woro re lo ti salaye pe orin na lo soro nipa awujo ati awon asise eleti awon eyan koju ninu re be panero yin yajo kan abobi te fe fituality ele fi atejise yin sowo sori 0705655049 0705655049 abinews@32fm.com.ng iroyin koni joba ilo lede yoruba futo so tuni nikani 32fm 94.9 iroyin jo ekikojopo latowo akinwale apoluwade peter olasupo lo tinroyin e ma ya se o
1: alai se o mo meme
2: emi mo meme se o mo meme
1: emi o mo meme
2: ah o mo meme
1: o ni pe mo meme
2: 32 FM 94.9

fíìmù tẹ́ ẹ gbọ́ yìí àti eré yìí inú fíìmù kan náà ló wà o inú ẹ̀ ní ti béèrè ìbéèrè ẹni tó bá ti gbà béèrè ọ̀hún yóò gba ẹ̀bùn tọ́da ẹ já lọ sórí ibi tá a wà tẹ́lẹ̀ ẹ já lọ sórí ibi láìpẹ́ láì jìnà yìí láìpẹ́ láì jìnà ń ó jẹ́rìí. Talent yóò fi ẹ̀bùn omi ṣe fàjẹ lónìí. Ẹgbẹ̀rún márùn-ún ta ni ó fi ṣèfàjẹ lónìí ẹ ti ń pè wọlé kò tí ìyá òun tá à ń bá bọ̀ á bà débì kan náà.

ẹjẹ́ kúrò lórí ọ̀rọ̀ actors casting ká kúrò lórí casting ẹjẹ́ lọ sórí ohun tó àwara àwọn kan tó wà obvious àbí costume yẹn jìnà sí costume Yorùbá ó súnmọ́ Black Panther ó jìnà sí costume Yorùbá ó súnmọ́ Black Panther ẹni sùúrù náà bó ló ṣe le sí bó ló ṣe níyín lára sí láti lè wò ó wípé kiní yìí o àṣà àwọn kan ni ìgbésí ayé àwọn kan ni báwọn kan ṣe way of life ni wọ́n pé àbí culture way of life báwọn kan ṣe ń hùwà báwọn kan ṣe ń ṣayé essence àwọn kan ni láìsí àṣà yẹn kò sí wọn àwọn kan o ìròrí wọn àṣà ni ìgbésẹ̀ wọn àṣà ni kí wá ló dé tẹ̀lé consult ara àwọn nǹkan tá a fi ń pè ní laziness nìyẹn àwọn kan wà wọ́n kàn lazy kì í ṣe pé kéèyàn ò mọ lè ṣiṣẹ́ ni lazy nígbà míì ọpọlọ a mọ lazy àìlèronú kọjá wípé àwọn kan lè ṣe kiní yìí better ju àwa lọ torí bí savior mentality wípé àwa la dáa ju àwa la mọ̀ ọ́n ṣe jù gbogbo ohun tá a bá ti ṣe ni àwọn ayé ò gbà rárá o bọ́ ọ bá mọ̀ ọ́n ṣe ọ mọ̀ ọ́n ṣe lápò ara rẹ tó bá ti ń ṣe iṣẹ́ tó ní ṣe pẹ̀lú àṣà aláṣà o gbúdọ̀ lọ consult àwọn aláṣà yẹn àwọn culture anthropologist tó lọ bá tí ó sọ wípé ó yá o ìkíní yìí bó ló ṣe jẹ́ àwọn dressing yìí ayé ìgbà wo ni wọ́n lò àkókò wo ni wọ́n lò kí lè túmọ̀ rẹ̀ àwọn patterns yìí bó ló ṣe rí ṣé bó ṣe yẹ ká lò nínú eré ire àwọn nǹkan wo ló better ká lò nínú eré yìí tí ó sọ ìtàn yìí better ju báwa ṣe fẹ́ lò lọ

ohun tó yẹ kó o ṣe kó o lè bá a rí result tó da. Ìyún lórí costume irú aṣọ tí wọ́n wọ̀. Ẹ jẹ́ ká pò lórí costume náà. Ẹ jẹ́ á lọ sórí àwọn irun ṣíṣe àwọn ẹ̀gbà ẹ̀lẹ̀kẹ̀ àwọn tí wọ́n kó sára. Ṣó gbọ̀nà kankan ṣó gba ọ̀nà kankan rárá láti sọ wípé Yorùbá lẹ́ni yìí. Africa lẹ́ni yìí. Àbí àdàmọ̀dì èdè àdàmọ̀dì àṣà àfọwọ́ báṣà lójú ránwọ̀n. Lẹ kó gbogbo ẹ̀jọ́ sójú kan tẹ́ ẹ pè léré. Abájọ tẹ́ ń tó léré. Abájọ tẹ́ ń tó kọ eré. Tó fi sọ pé I will not be associated with this film. Bẹ́ ẹ bá rí bì kan tẹ́ ẹ tí wọ́n wo eré tí mo jókòó mẹ́ tí mo bá wọn wò ó. Ẹ gé mi lẹ́sẹ̀. Ó lóun ò ní ní nǹkan kan ṣe pẹ̀lú eré yẹn. Òun ò ní bẹ́ẹ̀ ẹ gbúdọ̀ bá òun bẹ̀. Kéré ọ̀hún tó jáde rárá ó ti mọ ohun tí wọ́n ṣe sínú ẹ̀ wípé bí n bá a sọ sí ètara mi pẹ̀lú eré yìí ìran Yorùbá ò ní dáríjì.

0: Hello.
1: Eka
0: so you ba le so lori eto yi. Yes, oruko yin bi te tin pe. Ki le pe? Ah. Hello. Eka so sa oruko yin bi te tin pe.
1: Yes sir. Ejo an pe lati Ibadan makan.
0: Lati won to.
1: Lati media agency Ibadan makan.
0: Lati gboja yi. Hello. Hello. Hello, e ka sun.
2: E ka sun.
0: Oruko yin bi te tin pe.
2: Ya, lu pa la ti na niya.
0: Ki lo oruko ere yi?
2: Ah. Mo ba se be tori mo kan ba yin lori
0: e. Ere ti e n gbo lowo yi ni mo nso. Eleyi.
3: Ori baba mi lo.
2: Ah.
3: O to ma.
0: Ki lo oruko ere yen?
2: Ah.
0: Eseun.
3: Ki lo fe? Omo pe si don we da. Ola tun lojo bi e. Idunu subu layo ni. So fun mo ko mi ki lo fe.
0: 0705 50949 0809 70949 plus 23490 62949. En to ba mo ere yi yo gba ebun to tobi dada.
3: Asa tala tala. Iwo lo fe jeun. Ma je. Aki asa. Olowo mi to ku.
0: Hello. Hello e ka san.
2: Hello.
0: Hello e ka san o.
2: E ka san sir.
0: Yes, oruko yin bi te tin pe.
2: Mi so e pe lati Alesin Loye.
0: Lati Alesin Loye.
2: Yeni.
0: Kini oruko ere yi? Ibere te dawo ibere
2: bi. Mami ni
0: ibere akoko ninu merin niyan. Ta lo ki loruko osere to nsoro yi?
2: Okay. Bimbo Akinsoya lo so.
0: Bimbo Akin se kini?
2: Akinsoya.
0: Ah, eti gbe gbagi. Hello, e ka san. Ah. Hello, e ka san.
4: E ka san.
0: E ka san o, ki loruko yin bi te tin pe? Mo wa pelu yin o, ki loruko yin? Hello, e ka san o. E ka san oruko yin bi te tin pe wa?
4: Lati Moniya ni.
0: Lati Moniya. Ki loruko ere ti e nwo lowo yi?
4: Mami jade sa.
0: Mami ile ise wo lo gbe mami jade?
4: Ah,
0: e mo. Hello, e ka san.
4: Hello.
0: Yes. Oruko yin bi te tin pe wa?
4: Oyo fe lo so lati dige.
0: Lati dugbe, ki loruko ere yi?
4: Mami loruko e.
0: Mami loruko re, ki loruko e da itan to nsoro yen?
4: Uke Akindele.
0: E da itan ni mo pe, mi o so po sere.
4: E da itan.
0: Character name, ki loruko character name yen? Oda, e te ki fi yen le fun yin, ta lo dari ere yi? En to dari e?
4: Funke Akindele na ni.
0: Lo dari e, Funke Akindele ni, ese. Ki se Funke Akindele do dari e? Bi mo ba so en to dari e. Din din din din din din din din din din din din din din din din din din din din. Ah, mo ti be fun yin lo orijo. Hello, e ka san. Yes, oruko yin bi te tin pe wa sa?
5: Kunle Afolayan loruko mi.
0: Baba mi Kunle Afolayan. E kaabo.
5: E ku ise.
0: Yes sir. Inu mi dun lati gbo latodo yin.
5: Inu mi dun pe mo get un si.
0: E seun mo dupe. Se gbe to lati bere.
5: Mo gbo.
0: Ki le ri so soro to wa nle isa.
5: Se awon ọ̀rọ̀ yẹn bí ọ̀rọ̀ tó sọ sí ni lẹ́nu tó bùyọ sí ni. Now mo náà rí àtẹ̀jáde tí ọmọ yẹn tó ṣe wípé òun ẹ darapọ̀ mọ́ eré yẹn. Mo dẹ̀ tún rí tó fọ́gbà náà tó sọ bínú ẹ ṣe dùn tó nípa eré yẹn.
0: Bẹ́ẹ̀ni
5: tó ṣẹlẹ̀ ni pé tí a bá máa sọ ìtàn wa fúnra wa bó ṣe yẹ ká sọ, àwọn ẹlòmíà á sọ ọ́.
0: Bẹ́ẹ̀ni
5: yóò ṣe yẹ kí wọ́n sọ.
0: Bẹ́ẹ̀ni.
5: Ohun tí àwọn tó kówó lẹ̀ tán máa sọ ni pé báwọn làwọn kówó lẹ̀, bó bá dẹ̀ ṣe ohun àwọn làwọn ṣe lè sọ.
0: Bẹ́ẹ̀ni.
5: Mo gbọ́ tẹ́ ẹ sọ pé tírélà yẹn ó jọ tí àìjì ṣe ó jọ kinní kan. Àwọn náà mọ̀ bẹ́ẹ̀. Ẹ wo tẹ bá lọ wò ó, ẹ wò ó tó kùn sójú. Bí tó fi ẹfun ṣe.
0: Bẹ́ẹ̀ni.
5: Tí wọ́n sọ pé ìyẹn ni representation Yorùbá. Láàárín àwọn tó wà lu eré náà, àwọn ẹlòmíì wà ń bẹ̀ tó jọmọ Nàìjíríà. Tó jẹ́ tèmi bá rí mo máa ń sọ pé ẹ̀yin ò ṣe kọ̀jálẹ̀ tẹ bá wo Woman King.
0: Bẹ́ẹ̀ni.
5: Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nu Woman King náà ló wà nu ilé. Woman King ìjọ tí mò ń wò mo bínú jáde ni nítorí àkọ́kọ́ ẹ̀ ń sọ̀rọ̀ da omi àti ìlú Ọ̀yọ́. Ẹni tẹ́ fi ṣe ọba tẹ́ pè ní ọba Ọ̀yọ́ ó wé láwà ní sórí. Tí fíìmù dẹ̀ fi bẹ̀rẹ̀ tó fi parí wọn ò sọ èdè Yorùbá kan.
0: Bẹ́ẹ̀ abẹ́
5: ọ̀rọ̀ náà. Àwọn tẹ́ pè ní ará da omi Angelique Kidjo wà ń bẹ̀. John Boyega tó ti ẹ̀ jẹ́ ọmọ Yorùbá tó yẹ màmá ẹ̀ kọlà ó wà ń bẹ̀. Àgbọ̀ èdè wa kan kò sí ààrẹ tó kọlà tó wá látọ̀yọ́. Àrí kòkó ìmúra wọn gan kìí ṣe ìmúra àṣà wa.
0: Bẹ́ẹ̀ni.
5: Àmọ́ ẹ lè fẹ́rù ẹ kù. Nígbà tí àwa náà bá ní àwọn èèyàn àti ìjọba o àti àwọn èèyàn tí Ọlọ́run bùkún tí wọ́n nífẹ̀ẹ́ art tí wọ́n lè sọ wípé òun làwa náà ṣe ń gbìyànjú yìí kékeré tá à ń gbìyànjú láti bí tó dẹ̀ ń lọ sí òkè òkun tó dẹ̀ ń lọ káàkiri gbogbo àgbáyé. Bàtà fẹ́ ṣe Aníkúlápó àwa máa consult a máa lọ bèrè òkè ibo lélẹ̀ ti ṣẹlẹ̀ ìlú ilé ti ṣẹlẹ̀ bóun ni Yorùbá ṣe ń gbà báyìí bóun ni wọn ṣe ń bì tá a bá Yorùbá pọ̀ a ní Ẹdẹ Ọ̀yọ́ Ìsẹ́yìn Èkìtì kíníkan àmọ́ àṣà tí ó.
0: Hello yóò dùn mí tá a bá lùzẹ̀. Hello ó ti lọ. Bẹ́ẹ̀ mo mọ̀ pé ẹ sì ń gbọ́ mi lọ́wọ́ báyìí. Mo dúpẹ́ púpọ̀ pé ẹ pè wọlé.
5: Lóun yìí ló ṣe máa ń dùn ló ṣe ń dùn èmi.
0: Mo ti ń gbọ́
5: mi báyìí. Ló ṣe ń dùn èmi náà pé àwọn ẹni yìí wọ́n ní opportunity àwọn lówó àmọ́ wọ́n á sọ fún yín pé báwọn ṣe ṣe yẹn ló máa tà káàkiri gbogbo àgbáyé. Táwọn bá ṣe níbẹ̀ yìí ṣe fẹ́ ló jẹ́ àṣà yín. Wọ́n á ní kò ní tà. Ara àwọn excuse Baola Davis tó sọ nígbà Woman King yẹn ó ní pé kì í ṣe ìtàn ìlú lòun ń sọ. Ó ní fíìmù lòun ń ṣe.
0: Bẹ́ẹ̀ni.
5: So she tried to separate history from the entire film project. So ó dìgbà táwà fúnra wa o tá a bá mú kinní ìlókogbódò tá a dẹ̀ mọ̀ wípé film help to preserve culture. Film help to preach and sell culture.
0: Bẹ́ẹ̀ni.
5: So ìgbà yẹn ni a lè àmọ́ léleyi wà láì gbogbo atótónu tá a bá ṣe ní kò ràn kankan. Wọ́n ti ṣe fíìmù yóò jáde.
0: Lágbára.
5: Àwọn èèyàn sì wò ó ẹ bá lẹ́yìn boycott ẹ̀ ibẹ̀ làwọn kan láti máa kígbe yéye owó táwọn fúnra wọn tó máa fi ṣe publicity gan-an ó ju owó táwa fi ṣe fíìmù níbí lọ.
0: Lódù Mario.
5: So oníkálukú a máa gbìyànjú àwa náà tá à ń gbìyànjú láti bí a máa gbìyànjú lọ.
0: Ẹ ṣeun mo dúpẹ́. Inú mi dùn pé ẹ pè wọlé lónìí ẹ kú iṣẹ́ takuntakun. Bí mo ṣe ń sọ lẹ́ẹ̀kan mi ò tí ẹ mọ̀ mo kàn ń dákọ ni pé kí àwọn ará bí èéṣe tá a fi ní wọn lórí iṣẹ́ yìí. Ẹ ṣeun àgbà yín á dalẹ̀ o ẹ pẹ́ fún wa.
5: Ẹ ṣeun.
0: Ẹ ṣeun. Ire.

ọjọ́ tí ń ṣe bẹ́ẹ̀ ń lọ kúnlé afọláyan ni wọ́n pè wọlé òun àbí kí ní bá mi kúnlé afọláyan ni wọ́n pè wọlé òun ọmọ igbójàyè náà ni màmá tó bí ń lọ́mọ bẹ́ẹ̀ ni ẹ wo agbe mi ṣetán lónìí lọ dárú àlùkò ṣetán lọ kó sùn lékèlékè mi ṣetán lọ kẹfun ogunmọ́lá ṣe tiẹ̀ nínà ìbàdàn ọba tiẹ̀ lọ púpùpù ṣe tiẹ̀ nínà òǹdù ọba tiẹ̀ lọ ẹ wo lìṣàbí agbòǹgbò àkàlà òun náà ṣe tiẹ̀ onírìn ẹ̀gbá ọba tiẹ̀ lọ nílé làárán tí wọ́n sí. Wahid Ṣọ̀lá ọ̀rọ̀lá bí pírẹsẹ́ńtà mo ṣe tèmi lónìí níkànnì yìí ọbádọ̀sẹ̀ tó ń bọ̀ látò láǹfààní àtipàdé ire lónìí orí yín àfiré orí tèmi náà àfiré o ire o ẹ̀yin ara.

0: pẹ̀lú bó ṣe ku ọjọ́ márùn-ún ó dín ní ogún nínú tó jẹ́ pé ìdíje líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì tí ó gbìnàyà nínú àwọn líìgì lọ́lọ́kanòjọ̀kan tó ní kálukú wá nífẹ̀ẹ́ sí bó ṣe jẹ́ wípé ó ku ogún jọ péré tí ìdíje líìgì wọn lórílẹ̀‐èdè spain yẹn ìdíje la liga tó jẹ́ pé òun ó gbìnàyà ṣùgbọ́n lẹ́ni gangan òun ni líìgì wọn lórílẹ̀‐èdè scotland ìyẹn scottish league òun gangan ni ó gbìnàyà lórílẹ̀‐èdè scotland pàápàá jùlọ nígbà tí ó bá di bí aago mẹ́jọ lálẹ́ òní nígbà tí ikọ̀ dundee united tí ó bá jókòó sílé tí ó máa gbàlejò ikọ̀ rangers níyẹn nínú league orílẹ̀‐èdè scotland òun làwọn ò bẹ̀rẹ̀ league tiwọn ní àti bẹ̀yẹn bó tiẹ̀ wulẹ̀ jẹ́ pé èni bó ṣe jẹ́ pé èni lọ́jọ́ tó gbẹ̀yìn nínú oṣù keje níyẹn lọ́dún 2026 nígbà tá a bá fi máa rí bí ọ̀la a ti wà nínú oṣù kẹjọ nígbà tí league gangan nínú ìgbà tí gbogbo bọ́ọ̀lù àfẹsẹ̀gbẹ́ nínú àwọn league lọ́lọ́kanòjọ̀kan nígbà tí ó máa gbìnàyà ṣùgbọ́n ni làwọn ò bẹ̀rẹ̀ tiwọn lórílẹ̀‐èdè scotland ká fi yẹn lẹ̀ bẹ́ẹ̀ gẹ̀dẹ̀rẹ̀ ìròyìn ayọ̀ gbá lélẹ̀ fún ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù chelsea nítorí wípé agbábọ́ọ̀lù wọn eléyìí tó ṣe wípé láti ọdún 2024 òun náà ní ẹsẹ̀ rẹ̀ ò tí kan bọ́ọ̀lù òun ò tí gbá bọ́ọ̀lù fún ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù chelsea mò ń sọ̀rọ̀ nípa Mikhail Mudryk eléyìí tó lọ gbé wá láti orílẹ̀‐èdè ukraine ní bóyá bí ọdún bíi mẹ́ta sẹ́yìn tó dẹ̀ pé látọdún 2024 pàápàá jùlọ lẹ́yìn tó gbá ìfẹsẹ̀wọnsẹ̀ tó kojú ikọ̀ Aidam nílẹ̀ nínú ìdíje conference league òun lọ́mọkùnrin òun tí gbá ìfẹsẹ̀wọnsẹ̀ kan mọ́ fún ikọ̀ chelsea ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn wọ́n ti padà dé ọmọkùnrin ọ̀hún lẹ̀ o wọ́n ti ní pé kí Mikhail Mudryk kó máa lọ wọ́n ní pé kò dẹ́ṣẹ̀ kankan mọ́ lásìkò ilé ìtawọ̀ lẹ́yìn bí ọdún méjì tọmọkùnrin ọ̀hún ò kópa kankan mọ́ fún ikọ̀ chelsea wọ́n ló ti dé padà báyìí fún ikọ̀ chelsea kódà gan ikọ̀ chelsea pẹ̀lú bọ́rọ̀ ṣe ń lọ wọ́n ti ní kí Mikhail Mudryk kó máa bọ̀ níbi tí ikọ̀ chelsea tán ti ń ṣe gbaradì lábẹ́ ìṣàkóso olùkọ́ni Xabi Alonso kóun náà máa wá bọ̀ láti wá darapọ̀ mọ́ àwọn agbábọ́ọ̀lù tó kù nínú ikọ̀ chelsea ó jẹ́ wípé ikọ̀ chelsea ti lágbábọ́ọ̀lù kan mọ́ àwọn tó pọ̀ tán wà lẹ́ lásìkò ilé ìtawà ẹni ìyẹn náà la fi ń kí àwọn tajọ́lùfẹ́ eré ìdárayá pàápàá jùlọ àwọn tajọ́lùfẹ́ ètò ìgéni ẹni ìkànnì adẹ́rùn ipò ṣòro 32 FM 94.9 òun náà la fi ń kí yín káàbọ̀ sórí ìròyìn eré ìdárayá wa ilé ìtawà pè ní ègé ní ẹni ìrọ̀lẹ́ tòní Akínkùnmí Dọlápọ̀ náà ló kọ tèmi jẹ́ the sporting director ká wọnú ìròyìn ẹ lọ ní sàn-án torí pé lásìkò ilé ìtawà ìdíje abánsọ̀rọ̀ nípa wípé ká ra agbábọ́ọ̀lù àti ká ta agbábọ́ọ̀lù ó ń jọ bí ẹni wí kí ó ti ń fọná sójú kẹ̀kẹ̀kẹ́ lásìkò ilé ìtawà ká kọ́kọ́ kò náà látorí nǹkan tó ní ṣe pẹ̀lú ikọ̀ Arsenal torí pé lásìkò táwà nígbà tá a bá fi rí bóyá bí ọjọ́ Monday àbí ọjọ́ Tuesday ó ṣeéṣe kó jẹ́ wípé agbábọ́ọ̀lù ilé tó jẹ́ pé ikọ̀ Arsenal ti ń lé láti bí ọjọ́ mélòó kan mò ń sọ̀rọ̀ nípa Bruno Guimaraes ó ṣeéṣe kó jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ó ṣe kí gbogbo ẹ̀ kó wá sópin lásìkò táwà torí pé pẹ̀lú bí ìròyìn ṣe ń gbé jáde látàwọn gbòǹgbì kan ní ẹni nínú kọ Newcastle United ó ń jọ bí ẹni wípé ọ̀rọ̀ ti padà wọ̀ o láàrin ikọ̀ Arsenal àti ikọ̀ Newcastle United lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù yìí bó tiẹ̀ wulẹ̀ jẹ́ pé pẹ̀lú bí nǹkan ṣe ránṣẹ́ ó yẹ kí Bruno Guimaraes kó lọ darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ ẹ̀ ní ẹ lórílẹ̀‐èdè Spain nígbà tí ikọ̀ Newcastle United tó ti ń ṣe ìgbáradì lásìkò ilé ìtawà yìí ṣùgbọ́n pẹ̀lú bí ọmọkùnrin òun ṣe ń ṣe fún ikọ̀ Newcastle ó lóun ò tí ì ṣetán láti wá darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní bọ́rọ̀ bá padà wọ̀ láàrin ikọ̀ Arsenal àti ikọ̀ Newcastle United tó fi lọ́jọ́ Monday ó lóun ó lọ darapọ̀ mọ́ wọn ṣùgbọ́n pẹ̀lú bí ìròyìn ṣe ń gbé ó ṣe kó jẹ́ pé nígbà tá a bá fi lọ́jọ́ Tuesday ọ̀rọ̀ wọ̀ tán pátápátá láàrin ikọ̀ Arsenal àti ikọ̀ Newcastle United lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún ká fi yẹn lẹ̀ ká lọ sínú ikọ̀ Como tó tún fẹ́ farapa ikọ̀ Chelsea tó pé lásìkò tá a wà iná agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ Chelsea tó ṣe pé ó lọ kópa fún ilẹ̀ Gẹ̀ẹ́sì nínú ìdíje àgbáyé ilé ìtajà ìgbàtọ̀ ìmúṣọ̀rọ̀ nípa Chaloba pẹ̀lú bọ́rọ̀ ṣe ń lọ bá ikọ̀ Como láti orílẹ̀-èdè Tàló wọ́n tún ti kówó wá lásìkò ilé ìtawà yìí o lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún eló gangan ní ikọ̀ Como wá ẹ̀jẹ̀ ní súnsókè náà mò ń bọ̀. Ikọ̀ Como láti orílẹ̀-èdè Tàló kó owó tó ń lọ sí bóyá bíi 30 million euros. Òun náà lówó ilé tí ikọ̀ ọ̀hún sọ pé làwọn ṣetán láti san fún ikọ̀ Chelsea lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn ọ̀hún. Bó tiẹ̀ wulẹ̀ jẹ́ pé ikọ̀ Inter Milan náà kọ́kọ́ fìgbà kan sọ̀rọ̀ nípa wípé àwọn fẹ́ gbá agbábọ́ọ̀lù ọ̀hún ṣùgbọ́n tó yẹ pé owó tí ikọ̀ Chelsea tí wọ́n ń kó lọ́mọkùnrin ọ̀hún lórí náà ló bẹ́ẹ̀ gẹ̀dẹ̀rẹ̀ lọ́dọ̀ ti wá ń bí nílẹ̀ adúláwọ̀ lẹ́yìn tí ìròyìn ti ń gbé láti bí ọjọ́ bíi mélòó kan pàápàá jùlọ látìgbà tí ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti parí pé bàbá Hugo Bruce olùkọ́ni ọmọ bíi orílẹ̀-èdè Belgium tó jẹ́ olùkọ́ni fún ikọ̀ àgbọ̀jọ́ orílẹ̀-èdè South Africa wípé òun ó fi ṣe ikọ̀ orílẹ̀-èdè South Africa sílẹ̀ lẹ́yìn tí ìdíje ife ẹ̀yẹ àgbáyé bá parí nígbẹ̀yìngbẹ̀yìn orílẹ̀-èdè South Africa tó olùkọ́ni Hugo Bruce wọ́n ti padà kéde lẹ́ni wípé olùkọ́ni òun ò ṣiṣẹ́ mọ́ o gẹ́gẹ́ bí olùkọ́ni àgbọ̀jẹ́ ikọ̀ orílẹ̀-èdè South Africa pẹ̀lú bọ́rọ̀ ṣe ń lọ Hugo Bruce ti fi ṣe ikọ̀ àgbọ̀jẹ́ orílẹ̀-èdè South Africa sílẹ̀ ní àti bẹ̀yẹn ká kúrò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Hugo Bruce ká yà díẹ̀ náà sínú ikọ̀ Real Madrid torí pé Franco Mastatuano agbábọ́ọ̀lù tó ṣe pé ikọ̀ Real Madrid lọ gbé wá níyẹn nínú sáà tó kọjá láti inú kọ̀ọ̀kan láti orílẹ̀-èdè Argentina pẹ̀lú bọ́rọ̀ ṣe ń lọ báyìí náà Franco Mastatuano pẹ̀lú bí nǹkan ṣe ń lọ ikọ̀ Madrid ti jẹ́ kó dúnà fọmọkùnrin ọ̀hún wípé nǹkan tó wà lókan ayẹ̀ wípé kóun bá finú kọ Real Madrid sílẹ̀ òun náà padà lọ sórílẹ̀-èdè Argentina láti lọ máa gbá bọ́ọ̀lù ó ní ikọ̀ Madrid ti jẹ́ kó dúnà fọmọkùnrin ọ̀hún pé kò sí nǹkan tó jẹ mọ́ bẹ̀ báwọn bá fọmọkùnrin ọ̀hún ṣe pé àwọn ò bá lè lọ láti lọ ṣe iṣẹ́ adéhùn aláyálò nínú kọ̀ọ̀kan wọ́n nílẹ̀ Gẹ̀ẹ́sì àbí nílẹ̀ Europe gangan náà ni ó wà kò sí nǹkan tó jẹ́ pé yóò padà padà lọ sórílẹ̀ èdè Argentina bí tán ti bí gangan wọ́n nílẹ̀ Europe náà làwọn fi ṣọ̀fà sí ní àti ibẹ̀ yẹn ká máa wá wo bí ti Franco Master 2-1 tó ṣe wípé ikọ̀ Borussia Dortmund látorílẹ̀ èdè Germany wọ́n wà lára àwọn ọkọ̀ tí wọ́n sọ rẹ̀ ká máa wo bí tọ́mọ kìí wọ́n padà lọ ká kúrò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú yẹn náà ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn ikọ̀ Newcastle United lẹ́yìn tí ìròyìn ti gbé láti àná wípé olùkọ́ni Eddie Howe ti fi iṣẹ́ ikọ̀ wọn lẹ̀ lásìkò tá a wà iná nígbẹ̀yìn gbẹ̀yìn lénìí ikọ̀ Newcastle United wọ́n ti kéde o wípé ẹni tó jẹ́ agbábọ́ọ̀lù wọn lọ́wọ́ iwájú ẹni tó jẹ́ agbábọ́ọ̀lù wọn àti olùkọ́ni wọn tó ti wà nínú ikọ̀ wọn láti bí ọdún bíi mélòó kan wọ́n ti kéde lénìí lásìkò ilé ìtawà wípé olùkọ́ni ọ̀hún ó ti fi iṣẹ́ ikọ̀ àgbọ̀jẹ́ iṣẹ́ ikọ̀ ìgbòrò Newcastle United sílẹ̀ pẹ̀lú báwo ṣe lọ ọ́ lólùkọ́ni ọ̀hún lòun ò ṣiṣẹ́ mọ́ bó ṣe wulẹ̀ jẹ́ pé ikọ̀ Newcastle United pẹ̀lú bí nǹkan ṣe lọ náà wọ́n ti padà gbà láti gba olùkọ́ni fún ikọ̀ àlálì látorílẹ̀ èdè Saudi Arabia gẹ́gẹ́ bí olùkọ́ni tí ó wà máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni nínú ikọ̀ Newcastle United ní sáà tó kọjá á wá di olùkọ́ni ẹlẹ́ẹ̀kẹsàn-án ẹgbọ́n mi dáadáa di olùkọ́ni ẹlẹ́ẹ̀kẹsàn-án tí ó fi ṣẹlẹ̀ ní sáà tó kọjá sí sáà tá a wà yìí ní ẹ nínú ìdíje Líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì kò tí ì ṣẹlẹ̀ rí nínú tán Líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì kí ikọ̀ mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ kan pààrọ̀ olùkọ́ni ní ẹ ṣáájú sáà kan ṣùgbọ́n lásìkò tá a wà yìí olùkọ́ni Eddie Howe ti jẹ́ kó di olùkọ́ni ẹlẹ́ẹ̀kẹsàn-án tí ó fi ṣẹlẹ̀ ní àti ibẹ̀ yẹn ẹ wo àwọn ìròyìn yẹn pọ̀ pàápàá jùlọ bó ṣe ní ṣe pẹ̀lú káràkátà ṣùgbọ́n ẹ mọ̀ pé lápá ibẹ̀ kì í ṣèjoko ẹnìkẹ́jẹ́ kan tó wà nùkúlù náà kankan àlẹ́ ẹ kúrò lẹ́wọ̀.
1: Ẹ kúrò lẹ́wọ̀ ẹ̀yin olólùfẹ́ wa Jákèjọ́dá àgbàlá yìí Abimbọ́lá Lámì ló ń kí Sport Crystal ẹ káàbọ̀.
2: Ridwan Adekunle Clever ń kí n káàbọ̀.
3: Raphael Rambali ló kọ tí mò ń jẹ́ ìmú náà kí n káàbọ̀.
0: Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa lórí rédíò yìí náà lẹ́ lè darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa 32FM949 fẹ́yìn 32FM949 fẹ́yìn òun náà lójú òpó tẹ̀lé fi darapọ̀ mọ́ wa ké bá ti wá ń débẹ̀ máa bá wa pin káwọn ìlú míì náà lè mọ̀ pé ètò èké ó tún ti gbìnà ya ní ìkànnì adẹ́rin ìpòṣónú 32FM94.9 ká fi ran ara létí wípé lásìkò tá a wà nínú àjọ UEFA àwọn kéde lánàá wípé bí Gianni Infantino àti àjọ FIFA bí wọn bá dẹ́yìn lórí ìgbésẹ̀ tí wọ́n láwọn fẹ́ gbé àwọn ò ní kópa nínú ìdíje àgbáyé eléyìí tó ń bọ̀ lọ́nà ní ọdún 2027 tó jẹ́ tàwọn obìnrin bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ tọdún 2030 náà àwọn ò ní kópa kọ́mẹ́bọ̀ náà ti fọ̀rọ̀ léde lórí ọ̀rọ̀ tí UEFA sọ pé àwọn náà ò ní ṣe bẹ́ẹ̀ àjọ AFA àwọn náà ti mọ̀rọ̀ jáde ṣùgbọ́n ó kó àwọn kan tá à ń dúró dè bóyá àwọn náà mọ̀rọ̀ jáde àbáwọn náà ò ní mọ̀rọ̀ jáde ẹ mọ àwọn tí mò ń sọ ẹnu mi kọ́lẹ̀ ti gbọ̀ Sporting Crystal ẹ kúrò lẹ.
1: Ẹ kúrò lẹ Ajọkun.
0: Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí mo mọ̀ pé inú yín dùn kí n kọ́kọ́ kí yín pé ẹ kú oríire ná.
1: Ta ló tún bímọ.
0: Irú ẹ ò ní tán bẹ́ẹ̀. Agbábọ́ọ̀lù yín dé padà.
1: Èwo náà agbábọ́ọ̀lù
0: Mikhailo Mudryk agbábọ́ọ̀lù tẹ ti ń retí láti bí ọdún mélòó kan ó dé padà Chelsea ò ní ṣe kó next season.
1: Ọ̀rọ̀ ni tóbi títí káfọ̀ bẹ̀bù sísọ náà lásọ. Ṣé ní ẹni tí ó bá páàkì sẹ́gbẹ̀ẹ́ fẹ́ǹsì ní òjò tí fẹ́ǹsì ya lu mọ́tò ẹ̀ ẹni tí ọlọ́run bá gbàdúrà tiẹ̀ á ní sọ́pọ̀ ní òun náà ṣe pé kò rí pójú òun rọ̀ ni pé fẹ́ǹsì lè rọ̀ ìwọ náà ti páàkì sábẹ́ gírí igi tí ò wó lu mọ́tò tiẹ̀ ti wó lu tẹlòmíì rí the fact pé olórí ọ̀fẹ́ kò túmọ̀ sí pará yòókù gọ̀ èyí tó kàn ṣọ́ọ̀kì mi pẹ̀lú ọ̀rọ̀ Mudryk yìí àṣírà ọjà àṣírà kìí ṣe pé kìí ṣọmọ dáadáa o àṣírà ọjà ní Chelsea rà Chelsea ṣe kò ń gẹ́ larímọ́ wọ́n larímọ́ wọ́n larímọ́ àṣedànù.
0: Ẹ máa ń pè lébo kan larímọ́.
1: Mudryk larímọ́ ni ẹ máa ti larímọ́ káàrà ẹ máa ti larímọ́ yọnu là ń pè ní larímọ́ Mudryk bóyá ló play kò lè play kọjá 16-17 months àbí maximum 20 months fún Chelsea tá dẹ̀wọ́ ẹ fi dé.
0: 2023 lẹ́ra
1: 2023
0: January 20
1: December 2024 là gbá kó mọ̀ dé. Wọ́n lo drug in tó kàn shock èmi ni wípé all these trials of a team ọ̀tọ̀ dídí máa sọ pé èèyàn wà under question tẹ́ bá ń ṣe debriefing lọ́wọ́ tẹ́ mọ̀ pé ó likely kí ní ìbọ́ síbi wípé yóò damage career ẹ̀ gbà tẹ́ ti convicted ẹ sì jẹ́ kó máa gbá bọ́ọ̀lù ẹ wọ̀rọ̀ ọmọ Man City yìí
0: Mendy
1: left back
0: Benjamin Mendy
1: so many others
0: Fela Mendy dẹ̀ lórúkọ
1: yìí alá kan ló parẹ́ nú ayé yẹn referee tí ó America ní kò gbọ́dọ̀ wá sí World Cup yẹn alá kan tí ò tún lè ṣẹ́nu ran ọmọ ló parẹ́ yẹn for Mudryk bó yóò jẹ̀bi àbí kò jẹ̀bi ẹ jọ mo gbọ́ sí pé mutual agreement àjọ forí korí wípé ẹ̀sùn yẹn kò sí nǹkan kan bẹ̀ kí ló wá bù sí past tí mo ti fi ṣòfò kí ló ṣẹlẹ̀ sí past tí mo fi ṣòfò ìdẹ́yìn ní dash bí di case again mo tún gbà pé láti ìjẹta mo ti gbà pé máa yẹn pé nínú owó ẹ pé England ti freeze owó ẹ.
0: Yes, wọ́n freeze $1.5 million ẹ.
1: $5,000 £5,000 ló gbọ́dọ̀ máa ná lọ́sẹ̀ kọ̀ọ̀kan nínú owó mi sẹ́yìn ni wà play for Chelsea ìgbà tálàfíà pé iye gan tí ò sí nǹkan tó ń dorí ẹ̀ láàmú kí ló pilẹ̀ gbá first match nìkan mo ṣe nípa náwó.
0: Against the Liverpool mo sì kìlọ̀ fún yín tó nu
1: match yìí. Ẹ̀lọ́ ọ̀tẹ̀ kan so irú eléyìí mo kí kú oríire pé òun ti ẹ̀ bọ́ ti ẹ̀ àwọn kan bára orúkọ ti bàjẹ́ èèyàn mẹ́rin fẹ́ pẹ́ pò ṣeré ẹ̀ mọ́ òun yẹn tó wà ní rìmáàndì ẹ pé e ka ba binu na ni e sile ngo to e ko lo lewo gan o pile ti sa koja be ejo mo lo ori ye ni mogun so for modric ba se rin la ko ni ise si omo mo ba joku la gbogbo olomo je ma mo gbo laye mi krisla wa lowo e o mu lo to kire to ma mu risa dani mo ko nbe mo de be the dressing the body I'm so sorry mo to fact kan ni ro kini ele ni gbogbo e ja ni se ah ta ba so si a se eyan to po e kon ti ati ma te all those nonsense don't change oro modric olo yo awon ni de o
0: Sporting clever
4: atogun
0: odidi ogun osu 20 months ni modric o ti fi igba ballu fun iko Chelsea 610 days ago ni Mikhailo Modric igba ballu kan fun iko Chelsea ninu fese won se ti iko Chelsea gba kuju iko Indian ninu dije
2: conference league
0: lo ti gba ifese won se kankan keyin lati gba yen ko ti igba kankan mo fun iko egbe ballu Chelsea eh ri ta ri nu kulu okay lati gba yen ko ti igba fese won se kankan mo fun iko Chelsea ba iko Chelsea ni ko ma bo pada lesekese lati wa darapo mo awon agba ballu to ku bawo ni ilera omokunrin se ma ri fun en ti o ti train tan ni ko ma sun mo ballu la fi se gba ara fun odidi osu ogun osu bawo lomokunrin se le tete adapt league oni pe bere ko 16 days pere
2: eko to sele ni pe akoko na atuti ni Garnacho Promax mi ni to ba ye gan ba ni ko ma pada bo
0: Garnacho Promax
2: Promax mi lo tuti deun tori pe nisin bayi igba ti nkan kan o se Modric gan to je wi pe o da pe daada ti o si wa labili si nkan kan e ro ye wi pe ko ti o ni adaptation problems to je pe ko tete adapt o di ayu re da bi ayu ma ko marin gba to gbon atazadi wa bi keyan wa waju ti bolu wa leyin ati o gba won wa la rododo mi to fara pe ko ni sin bayi ni sin sharing nkan to se yi to ba lo tan lara re won pe kini kan ni trauma ko le kuro lori e boroboro okay la gbeju we ni sin ko se en to le so fun gbe laarin
0: eje n fi owo ati ibeji din yin lenu ngbada ma pada de lati joja kawa ma tesiwaju eyin ko e ku kale
5: awo mi bi mo se fe yin
6: mo n bo ta ti tu efe
7: 32 fm 94.9

0: ọlọrun si ọkọ mi
1: o bi yara igbalejo mi ati yara idana mi se mo ti won da bi titun
0: wa mi
1: ṣugbọn duro na o se fi hypo nu ile ati tabili pẹlu awọn bi ta tin dana yin
0: hypo ke
1: bẹni awọn kokoro ifojuriki igbale ro tori na lawa na se gbodo ma pese abo lojojumo pẹlu hypo
2: ma gba fa awọn kokoro ifojuri daabo bo ile re pẹlu hypo

0: ẹ káàbọ̀ padà látọjú ọjà igi náà lè gbọ́ lọ́wọ́ ní ìkànnì adẹ́rùn ipò ṣonú 32 FM 94.9. Bóyá yìí ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ bá ṣe máa ń ṣe lójoojúmọ́ lélẹ̀ látàgo márùn-ún sago mẹ́fà tọ́jọ́ sátidé nìkan ló yàtọ̀ láàrin ago kan sago mẹ́ta la máa ń ṣe ìròyìn eré ìdárayá tiwa ní ìkànnì adẹ́rùn ipò ṣonú 32 FM 94.9. Ralph Hanbali ẹjẹ́ ayà nínú líìgì wọn lórílẹ̀‐èdè Scotland nígbà tí ó fi tán ní sáà tó kọjá ibi gbogbo wa wà táwọn ikọ̀ Celtic bó ṣe bá wà.
1: Ibi ikọ̀ làwọn ẹmọ́pàá lọ́mọ àwọn aráalé mọ́ kókó ọ̀sá wa.
0: No ibi la wà. Ibi la wà nígbà tí a wo ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn níbi tí ikọ̀ Celtic ti bojú ikọ̀ àtijẹ́ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó ní oríṣiríṣi rògbòdìyàn nú nígbẹ̀yìngbẹ̀yìn ikọ̀ Celtic gbé kinní ọ̀hún lọ ṣùgbọ́n lẹ́ni wọ́n tún ti dé padà league wọ́n tún ti bẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ wọn ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ Dundee àti ikọ̀ Rangers ni ṣùgbọ́n mi ò mọ̀ bóyá tẹ̀lé transfer window wọn dáadáa lórílẹ̀‐èdè Scotland ikọ̀ Hearts tó fẹ́ gba league sáà tó kọjá tọ́pọ̀ èèyàn máa wò níwò bíi pé bóyá wọ́n tún lè súnmọ́ olùkọ́ ni wọ́n ti lọ balógun wọ́n ti lọ darapọ̀ mọ́ ikọ̀ Rangers àwọn agbábọ́ọ̀lù tó ṣe kan tó ṣe gbòógì nínú league yìí wọ́n ti kúrò nínú ikọ̀ yìí ẹ wò níwò bíi wípé agbára kún sí fún ikọ̀ Rangers nítorí Celtic wulẹ̀ ta agbábọ́ọ̀lù ní sọ́mà yìí ni wọ́n fi bẹ́ẹ̀ ra player ẹ wò níwò bíi wípé àsìkò tún ti tó báyìí fún ikọ̀ Rangers láti ṣe nǹkan tí wọ́n ṣe lábẹ́ ìṣàkóso olùkọ́ ni Steven Gerrard àbí Celtic náà látún ṣì máa fi búrẹ́dì kó wọn lómi ọbẹ̀ jẹ́ ń bẹ̀yìn.
2: Ẹ máa ń pẹ́ láti bí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ní Celtic wulẹ̀ ti ń rọ wọn jẹ gan ní Scotland yẹn. And nígbà tí sáà máa fi fẹ́ bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ tí wọ́n bí ẹ máa ń pẹ́ wọ́n ti parí olùkọ́ni ìgbà tí olùkọ́ni tí ó bá wọn parí ní sáà tó kọjá yẹn ti lọ. So olùkọ́ni tuntun lọ́rọ̀ ìṣẹ̀wọ̀n abẹ́ and Rangers wọ́n gbé agbábọ́ọ̀lù bíi mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ náà ti gbé wọ́n gbé goalkeeper wọ́n gbé defender bíi méjì wọ́n gbé àwọn midfielder náà bíi méjì pẹ̀lú agbábọ́ọ̀lù iwájú náà wọ́n ti fi kún. So ìyẹn ti fi hàn pé Rangers ni wọ́n mú gidi wá ní sáà tá a wáyé ṣùgbọ́n ikọ̀ Celtic náà wọ́n náà gbé àwọn agbábọ́ọ̀lù ká má pa ọ̀tọ̀ wa wọ́n gbé agbábọ́ọ̀lù mẹ́ta. So àkọlé sọ pé torí sẹ́ wípé Celtic nìkan ló máa jẹ́ opponent fún wọn oríṣiríṣi team ló wà níbẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́tọ́kọ́ gbàǹsì lábẹ́ olùkọ́ni tuntun kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ first match ẹ̀ṣẹ̀ ni and òun náà ti wà nínú Scottish League ó ti experience Scottish League so ó kàn máa jẹ́ bi add-on fún ikọ̀ Rangers United fún ikọ̀ Rangers nìyẹn nínú Scottish League tó ń gbà ṣùgbọ́n nǹkan tẹ́mi kan fi pé tí Rangers bá fẹ́ mọ nǹkan tó bá fẹ́ ṣe tí sábà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó bá jẹ́ bí àwọn small team òun ni kẹ́kọ̀ọ́ máa rọ kẹ́kọ̀ọ́ máa rọ tí ikọ̀ Manchester United tó ṣe máa ń ṣe ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn gbà yẹn ní abẹ́ olùkọ́ ní Sir Alex Ferguson pé àwọn tó bá ti jẹ́ bí àwọn small team ẹ̀ṣẹ̀ àwọn ipa ẹ̀kọ́ point làwọn tó bá jẹ́ pọ̀ àwọn big team ẹ̀ṣẹ̀ wọn bí point àbí ẹ̀ṣẹ̀ wá padà pàdánù so àwọn point ẹ̀ṣẹ̀ ọkọ̀ ṣàjọyìn òun ló máa jẹ́ kí òun ló máa jẹ́ bí major point ẹ̀ṣẹ̀ máa kọ́ ṣàjọyìn so nǹkan tẹ́mi kan pé fún ti ikọ̀ Rangers yìí àwọn náà ti máa ń gba league náà dáadáa kì í ṣe pé bí ó máa jẹ́ àjòjì sí wọn so àwọn ohun bẹ́ẹ̀ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa tí wọ́n gbà yìí kan ṣàmì pé àwọn ọkọ̀ ń borí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ lọ ó ti wá kéré tọkọ ṣàyìn pé àwọn ta tán ṣùgbọ́n àwọn agbábọ̀ tí mi ń pọ́ wọn àdán yìí òun máa dé bi boost fún wọn ṣùgbọ́n Celtic ká má pa ó Celtic tún lè tún kíní ẹ̀gbà ní sàtàwá yìí o.
0: Sporting Crystal
1: Atakun
0: agbára ló gba league fún Celtic ní sáà tó kọjá kò ṣe àjòjì sẹ́ ní kankan
1: ẹni yawere
0: ṣé agbára yẹn ti tán ni àbí káwulẹ̀ gbà pé league ẹlẹ́nìkan ni Celtic náà yóò padà gbà kẹ́
1: ìkíní kan sọ sí mi lọ́kàn
0: ok
1: and mo lè fẹ́ kẹ́yìn náà note ẹ̀fẹ́ tó bá máa work fún I am not the best but ní gbogbo bí tẹ́ bá ti bára yín láyé bí it's an organization or a society ò tọrọ sọ kó wọn tó bá kó ń bẹ̀ tán experience mo fi ń sọ̀rọ̀ mo fọ́lọ́ àṣẹ lẹ́rìí láwọn association tí mo ti belong sí rí as some working environment wọn á ní kánílà mídì ni kò ní jẹ́ kí ní orí báyìí ó ti tó mi ní ore league kọ́ ni Scotland ń gbá àwọn tó bá jẹ́ di pẹpẹ wọ́n lè máa fọ́ ẹ tó bá jẹ́ di ìbàjẹ́ mo ráwọn èèyàn Glasgow báyìí mo ráwọn èèyàn Glasgow báyìí alámọ̀lálejò lọ́la mo ráwọn èèyàn Glasgow tó yẹ pé on a good day mo ti máa yẹ fòde bẹ́ẹ̀ àwa lè má lè lọ ọbẹ̀ ó pè wá ká máa sòótọ́ ọ̀rọ̀ wa báyìí mo ráwọn èèyàn Glasgow tó yẹ pé bí táwọn jókòó sí tí máa gbé máìkì tí máa tẹ máìkì fún àwọn sá lọ confam but ó pè àwọn bẹ́ẹ̀ wọn ò tọ́ ìbí bẹ́ẹ̀ Scotland yẹn ò ṣe league last match yẹn ṣé pé a kọ́ àtẹ̀ṣẹ́ àwọn èèyàn sí pé ẹ wá wo bọ́ọ̀lù yìí o a mọ̀ mọ́ pèrò lé wọn lórí pé wọ́n yí géèmù yìí o Lawrence Shankar àbí Shadnack ló ń jẹ́ ló kọ́kọ́ score ní first match yẹn fine wọ́n ní tí wọ́n dá padà ẹ wo goal Maida yẹn offside ní offside kọ́ bí kálukú ṣe wo bọ́ọ̀lù ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́tẹ́ náà ta imagine ní ìsìn wá sọ pé àwọn ń lé 6th consecutive trophy nínú Scotland tíìmù tán ní ká wá jọyìn premiership bí àwọn wales ṣe wọn àwọn swansea and the
0: likes
1: àwọn cardiff tí wọ́n sá ṣé tíìmù nìyẹn
3: Scotland ni project kan to je ti e won den rosomo lori omo won lara ni yen o se league o a ti o le gberi mo coach won ni Rangers gbe
0: captain won no tu gba won tu fun captain band
3: time ye kitimi e shine la ye niyan but o da pe o selu you cannot have your cake and have it na se nbe yen hello art management a di fun yin bo mi olohun o da ko se ti o mo pe won na ke fun won ni I was 1 point ahead of you. Ta fi pade mo de kokko score and gbo game se lo to ba fe na to ba fe niyan to mo pe gbo to ba se laye ma so pe controversy wa be none it I will go here now it around 80 something minutes e wan fi fi arutan ara adugo se oporu la ta wo ba wo awo gba ball ri ni
0: league ko yen jere sporting clever
1: adogun
0: e ja so o die nipa iko Newcastle United ana ni royin bere si ni gbe kakaki wi pe oluko ni won oluko ni e dia wo lo yo lo yo lo ni gbeyin gbeyin ko to di boyo ma tun o fi ku boya bi ogun iseju ta wonu ku ni ko Newcastle United won pada kede wi pe oluko ni e dia o ti fi ise ko ohun sile ah o ko we fi ise ele ni gege bi oluko ni nu ko won tin wo oluko ni ibomi wa oluko ni ko alali lati orilede ti Saudi Arabia ni ko bi agba bolu Newcastle United ni won fe gba nisin ṣugbọn o lu kon ni dia o ko mu ti fe ka so bayi lodun 2021 ni abi lodun 2021 yes ni awon olowo lati Saudi Arabia ikowode ti won wa tun iko Newcastle United to won lo gbe awon agbabodo awon jo Linton nikan ka won bunu Gumares lodun yen ti won lawon setan lati wa di igi nla ni legacy won gbianju agbara won gba idije Carabao Cup ni saa meji seyin abi ya saa meji seyin to fi aje iko Liverpool ṣugbọn lati saa meji seyin yen na lo njo bi eni wi pe iko Newcastle ti nwo Isaac lo kokko lo awon ami won ti lo ti pe awon Samaximin ti lo Isaac lo Gordon lo ngba ti chance window yo shi won ta
3: Tonali
0: Sandro Tonali oro tun tin wo papo laarin awon ati ko Arsenal lori Bruno Gumares oluko ni edia o to so ni boya bi osu mefa abi marun seyin wi pe ohun mo pe inu ko yi lohun ti sorire ohun na ti fi sele bayi se ki se wi pe owo ti awon Saudi Arabia iko wa tan wa fi tun iko ito se se poju won na ti wo bayi
1: e ko nse ogun kan ni owo le se bo se le ya pe pupo nu kan lo le se o mo ni bi ti nkan ma de duro to fi je pe yo fi su enikeni oro ti oluko ni won so ide o to so igbe boya ibenu o ti suri yo ti suri already bi o ba suri ni ko ni debe e yo ko mo coach bi a division isi abi nkan e mo ki ru oro yen owo na ni en ri so ni final champions
0: league mama ran mi leti
1: o so fasini abajo wa o nigba ta fi laju larin Barcelona bo ti debe shedu fe oro yen ko se baba ilo ni team o le kuro nbe at any time but a ti se gbo ki mo se nbi niski ma zo boya ile se ti bo ni se o da o wo ma kan se o e ko nbe e gbe opolo eyan mo ti mo pe ile yi opolo re kere oni so be gege bi brand to fun eni onje oni lo fe ru nkan de ri ti ohun na so yen sugbon ti mo ri suri le Saudi ni wi pe airam ogun pe in to ba mo nipa e mo ba lo ma se mo de de nkan ti won mo nipa bo se nlo ane gangan de wa jo polopo awon e mo ni pe team to ba fe je ko exist ni legacy no ma exist team to ba fe je ko ni lari gangan ko ni ni lari ko ni nipa team gan wa ni gba kan an pe team yen derby county te ba ri jesi won e se bi awon na kit fun gbo yan ni awon to ma so la meta meta yen ni season yen ti pari te ti concede more than 100 goals láti bàtí ẹ ti lọ yẹn ní ìgbà bí ó ti máa lọ bí ọdún bíi méje báyìí ti débi ti lọ àti ròyìn wọn mọ.
0: A máa ń rí wọn ní championship.
1: Ibẹ̀ náà ni wọ́n ń gbé.
3: Accommodation yẹn wà conducive.
1: Ìjọba tí wọ́n ti lọ sí àárín wọn mọ́. Ìgbà tí ọ̀rọ̀ Chelsea tó dojú ẹ̀ wọ́n ò fi abẹ́rẹ́ bọ̀ wọ́n láì bí ní Chelsea nìkan jáporo yìí. So wọ́n ṣe rí àwọn ilẹ̀ Gẹ̀ẹ́sì yẹn ó kàn lè wá. Anyhow, láàkì ṣe wípé bóyá o ba ni gbedeke to ba ti jibo tin le koja e mo pe ni ijo oda ijo lati royin Newcastle ni je ni Champions League kan
0: won wa last season
1: ina mo so se bigba ta won chain awon Saudi de ton invest na la royin won ta won ta bi bi o te se won ba ti won se so e mi ko royin pe pelu nkan to nlo yi ko si wa la pupo mo ju pe ti kadara ba ko kan awon Saudi tan ba jo mi kan mo bo ba se won option bi a kan se ni si ba die die ta du ya kan wa kan fi kan ko pe kan bi a kan swap ye le swap ah ele bo ka bo se we wo kan ni kan bo ka ko timu kan basketball kan bo ka gba to mi o timu yi yo di ordinary to ba ti ya
0: Sporting Crystal ni nkan ta fe mu lori
3: e atoku e je ka la loye lori e o I'm not saying nkan ti mo so igangan ni basis bo to sele o but inu iro I'm a real out of truth
0: ben
3: Saudi Arabia mo so lori radio bayi one make statement ni ke se interest alasiki sabi ki lo nje yen
0: benu
3: e wo ti won na lori sport se return yen wa return yen ma wa one way or the other pay per view eni owo niyan e gbo gbese ti ile ise kan ni yen se pe won na contract yen
0: benu
3: e to mu le se to wa in charge for years to fi je gbese teyin wa lo ra won fe make statement ni la statement di pe latawon agban bi kan e sanwo ododun owo yen wole contract ti Newcastle be ti Saudi ba wa si England e lo sir emi Christian so ni oye temi ni wa to ye mi mi o ki se authority wi pe won wa make statement ni ta lo broker di yen British woman ni Amanda Stabile ni
0: yeah
3: ke se business na se won make statement ni lati bi jeni mo si so pe Saudi ni coach ni o ti wa fun Newcastle eyan ma fowo e sowo ko je ko paru loju hun to je pa agun re ni team to wa ni Champions League ni last year to wa lan pari si 11-12 ile to wa dawo tan Maximin se be lo terrible to ni bi o ba le go yo David ru entertainer
0: Miguel Amiron
3: e bi o coach ninu Boston Wanderers so ni owo Saudi ajo na ni je di pe pe ekilafi abi ki lo nje
0: eh ma se ekilafi PSG
3: PSG nothing push
0: wa yeah, no push be ko a je FIFA president
3: so omo ola ni ko bosa kan ta wa na
0: e jo Crystal emergency ku o lodo yin tan ba yin leni ajo FA legacy won kede wi pe oro to n lo si bia bi 74 bridges ti won ni ko Chelsea won break won ni ki ko Chelsea lo san wo to n lo si bia bi 10 million pounds won ni won skinny kan ta man gboda da ninu league orilede Nigeria suspended 6 points won fun ko Chelsea ati suspended transfer ban ti won ba se rufe nkan be ninu tori gbogbo nkan ti ko Chelsea se lati bi odun 2009 odun 2022 labe oloko labe baba omo orilede Russia yan
3: Abramovich
0: won ni kan lo so 10 million pounds ibere mi wa ni pe ki ti e so ko Chelsea mo gba kan ti fun won ban 115 charges ojo wo ni agbo idawun
3: oro ta lo so tan sin
0: oro Saudi ni
3: oro Saudi
0: yes
3: asoro e kelafi
0: asoro e
3: sori to ba ti leni ni mo san to ba so wa lo ni oni saint to ba se gbose wa loju asaro
4: oni flavor
3: flavor e da gan so fun oro ti oro masiti yen ta lo fe question ti europe ba so pa won fe ko ni ara FIFA se ko si backup kini je europe kono lasan ni ati awa ti won ri ko papa mara to fi ko kan do to ka si kan nu won to ni alumoni kan to le deru ba yan so awa feed me re ti won je ti won gbadun so to ma ti ni backup ra won yan oh le fi nkan kan se masiti ti Chelsea yen en to je nbe o ti joju la mole Russia oligarch won ti face you well to ba ti se to ba gbo pe Crystal commit crime wallahi won set me up gbo to je moran laye ma sa fun ni e je Chelsea o ji ye
0: okay

0: ló dé lọ́fọ̀ọ́ tó jẹ́ ká tún mọ̀ wípé ọ̀nà míì tún wà tá a tún lè gbé gbà ọ̀nà míì tún wà tá a tún lè gbà sọ ní gbọ̀ngúdú gbọ̀ngúdú káàtì anu lórúkọ gbogbo àwọn wọ̀nyí eléyìí tí àkàbá tèmi tó fara tilẹ̀ tó fara tilé tó fara ti.
1: torí tìlù ti bá kọ́ṣọ́ mi jù bọ́lá o.
0: òní mo fi ń sọ wípé ẹ̀túnkàlẹ̀ ẹ̀túnkàbọ̀ lórí ètò lágbolágbo ní ìkànnì 32fm ọyá mọ́ dàgbà máa lọ sójú òpó facebook kó wá lọ mọ wo gúdúgúdú abẹ́yìn plenty plenty máa bá mi ṣí rẹ̀ máa bá mi pín lónílé sílé. torí pé mo kó wá lóní gbọ̀ngbọ̀ngúdú ni eléré mi ti dé o fàájì máa bẹ̀rẹ̀ famia.
1: ọ̀rọ̀ àti kárí ó ní ìtumọ̀.
0: èdè tí mò ń pè ó pọ̀ gan-an.

ọmọ tó ń jẹ tán jẹ tán òkè ìbàdàn fújì inú idris aloma ọba lọ́la pẹ̀lú ògo lórí ètò yìí àtijọ́ múlẹ̀ tipẹ́tipẹ́ ní òpèrí kọ́mọ jẹni idris aloma aya fún mi ní déètì ni kò dẹ̀ níyẹ̀ àtúnjọ mú ganlẹ̀ lórí ètò eléyè náà lọ lágbolágbo ẹ fọkàn balẹ̀ òkè ìbàdàn fújì lélẹ̀ iṣẹ́ tuntun tá a tún jẹnu ọmọ mi tó òkè tó gàjọkè ọyẹ ẹyin tèmi ọyẹ ìjájọ kíra wa gbogbo ẹyin tèmi ní gbogbo àbẹ́tẹ̀ ẹyin tèmi ní gbogbo junction nánléndé tó fi wọ ọmọ pò nánléndé tó fi wọ òpó nánléndé tó fi wọ sẹ stephen tí mo bá ti ní lágbo lágbo nǹkan tó kàn ní kẹsọ wípé.

ó gbẹ́ ẹ̀yìn tèmi nìbàdàn ẹ̀yìn tèmi ní Màlédé ẹ̀yìn tèmi lókè àdó tí mo bá ti ní lágbo lágbo ẹ sọ pé 32 FM fẹ́yìn ẹ 0705 5949 èmi ti wà ń bí òkè mi náà lè ba mọ̀ pé wà ń bẹ̀ yìí ọ̀yẹ́ ẹja jọ wá mọ lẹ̀kọ ẹ̀ sí ẹja jọ mọ ta fúnra wa lálẹ́ yìí kí n tiẹ̀ kọ́kọ́ kó 5000 naira lẹ̀ kájọ sáré jọ play game kan mi ní bèrè bèrè torí mo fẹ́ kọ́ lórin mi kó tètè wọlé a lọ sí advert ní 850 a fẹ́ mo kọ́kọ́ fẹ́ ní 4000 tá a bá ti wá ní 4000 tá a bá wà padà wọlé tó bá ti di 9 a wà tó wá fún yín tán gbà so mi ní àní sọ pé tó bá ṣẹlẹ̀ sí ní party ẹja fi ìyẹn sílẹ̀ lónìí bọ̀ ẹja sáré ta game yẹn

0: bá ní lágbolágbo sáré jọ lọ sójú àgbo lónìí ó yọ sọrẹ balógun ó sáré gbórí wọlé pa àwọn èèyàn bà ló pátápátá ní ó dúró kori sójú òpó facebook ó ti ṣe wá ń wòye hàn sí ààrẹ balo exclusive ẹ tẹ dá ọkọ yín fún gbogbo àwọn ará yín lẹkùnrẹlẹ.
1: Ẹ ṣeun balógun lorúkọ mi ṣeun balógun Emmanuel.
0: Olúwa ṣeun balógun
1: Emmanuel tí gbogbo èèyàn máa ń pè ní exclusive balo.
0: Exclusive balo ó wá exclusive la gangan. Àwọn ìtọ́ ọdún mélòó tí a ti ń kọrin yìí.
1: A ti ń kọ́ sí ìfẹ́ tó bí a bí 25-26 years.
0: Ó ti máa tó 25-26 years but ó máa lérò àwọn òde kan tẹ̀yìn ò lè lọ.
1: Bàbá kò sóde tá a kì í lọ sá.
0: Kò sí irú àwọn òde kan tẹ̀yìn ò lè lọ. Láti báyẹn ti kọrin ìjẹ́jọ́ kan wà tẹ̀ ti sọ pé kí ló mú yín tẹ́wọ́ yẹ pé iṣẹ́ yìí lè yàn láàyò.
1: Ọlọ́run
0: ló mú yín tẹ́wọ́ fi sọ pé iṣẹ́ tẹ́wọ́ fi yàn láàyò. Ọlọ́run kọ́ ni ẹ̀yin rẹ̀ decide pé nǹkan kan ló máa fà tó ẹ̀ fi
1: tẹ́ o
0: tẹ́ bá fẹ́ mọ ṣe nǹkan ó máa ní reason ẹ ọ́ yá kí ni reason tẹ́ fi ṣe.
1: Nígbà yẹn mo máa ń gbà níwájú tẹlifíṣàn mo máa ń wo Sir Shina Peter.
0: Àwọn gangan ni bí aláwo kọ́ sí.
1: Àti King Sunny Ade mo máa ń wo ọgọ níwájú ní Black and White TV wa
0: yẹn.
1: National TV àbí Nation TV.
0: Òní ẹ fi máa ń lọ àtìgbà ilẹ̀ tí máa ń wo.
1: Àtìgbà ilẹ̀ máa ń wo tí Sir Shina Peter tí máa ń kọ. Parandan padidi barambam padidi barambam bambara.
0: Ọmọ
1: ènìyàn.
0: Lọ ṣọ́ra o. Nǹkan tó fà tẹ́yìn náà fi sọ pé iṣẹ́ yìí.
1: Jíjẹ́ kí n jẹ́ kí n mọ láìkẹ́.
0: Láti ìgbà yẹn tí wàá yan iṣẹ́ yìí la ìjẹ́ bẹ́ẹ̀ tí ẹ sì bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ló ti ṣe dùn lọ àbí.
1: Dùn kẹ́.
0: Kò dùn.
1: Up and down ni o. O lọ fà.
0: Ọjọ́ kan ti máa wà tẹ́sán pé ẹ̀ ṣiṣẹ́ yìí mo bá yá kẹ́ máa lọ ṣe télò àbí kẹ́ máa kàpótí.
1: Ó ti ṣẹlẹ̀ several times.
0: Ó yẹ sáré ṣí àwà. Wọ́n ti ẹ ti ṣe bricklayer rí.
1: Iṣẹ́ wo la ṣe rí?
0: Dádì yìí téèyàn ti ṣe rórí mọ yẹn lásán.
1: A ṣe bricklayer.
0: Ìyó ti mọ̀ wípé wọ́n ti gbé blọ́ọ̀kù.
1: A ti ṣe bakery rí.
0: Ẹ ti ṣiṣẹ́ bakery bẹ́yìn ṣe wáyé.
1: Aya àti ṣiṣẹ́ mi tó ti ń tapio aya àti lọ tapio water rí. Àti tapio water ní gbogbo mọ̀lẹ́ tí sáà ní ibodè yìí. Ya ti tapio water rí. Adé nkò ń ṣe pure water gbọ́n gbà yẹn ice water.
0: Ice water.
1: Tọ́lá wa la máa rọ sínú.
0: Sínú mi. Ojú gan tẹ̀yìn náà ti rí. Àbí kí wàá lẹ wá padà rí tẹ́ fi sọ pé iṣẹ́ tí mò ń ṣe yìí òun ni ó padà gbé mi débi gíga tẹ́ fi wá tẹ pẹlẹ mọ.
1: Ìdí ni pé iṣẹ́ mọ̀ tí máa ń ṣiṣẹ́ tíyàn bá ń ṣiṣẹ́ tó bá like iṣẹ́ tó ń ṣe. When you love what you are doing. Iṣẹ́ mọ̀ tẹ́ṣẹ́ ń kọrin kí ló dẹ̀ máa dùn kẹ́ máa pé you are enjoying what you are doing. So ìyẹn gangan ni kókó tó wà ń bẹ̀. Ọjọ́ tó dùn ọjọ́ tí ò dùn so mi ti ẹ̀ ní ríro rárá torí pé mo love nǹkan tí mo
0: ṣe. Ṣiṣẹ́ tẹ kò sí òde tẹ̀ lè lọ but ẹ lè lọ òde freedom.
1: Gbogbo òde la ń lọ.
0: Ẹ̀tọ́ gbọ́dọ̀. Ẹ̀tọ́ FM náà pé inú àwọn èèyàn gbọ́dọ̀ máa dùn pẹ̀lú àwọn béèrè tá a máa béèrè. Ẹ̀mọ́ ìwọ rí. Bóyá ẹ fún mi náà ẹ pe nọ́mbà yín fáwọn ará ilé ẹ kọ́kọ́ silent fún mi.
2: Lọ́sìn ẹ̀ máa yẹun. Ṣégun ìdí yìí máa ń gbọ́gbọ́.
0: Ọya ẹ pe nọ́mbà yín ẹ̀mejì pé lẹ́ pè.
1: Ẹ nọ́mbà mi 080 36 96 86 86 73
0: 73 ẹtùpín lẹ́ẹ̀kan sí
1: 080 36 96 86 73.
0: Ìjọ́ ògùn tẹ̀ ní bẹ́ẹ̀ de yín.
1: Ẹ ọgọ́st tẹ̀ náà ni.
0: Àbára ẹ̀yàn ọmọ ọgọ́st.
1: Àwọn ọmọ Leo ni wọ́n á dúró tán ni.
0: Ọmọ ẹ̀yàn ẹ̀yìn Leo astronaut kan ní àbí kí ni wọ́n ń pè. August 10th ni bẹ́ẹ̀ de yín. Má wọrí àjọ ṣe é. Ọlọ́run ó fún wa ṣe. Ẹ fẹ́ káwọn èèyàn náà sì wá àgbẹ̀. Ẹ wá sanwó polówó fún 32 FM.
2: Gbogbo mo wẹ̀.
0: Ẹ̀yẹ́gí Bọ́lá àti
2: Bábáṣẹ́lẹ̀.
0: Padà mọ̀ gúnmọ́lẹ́ ọ̀rọ̀ kan gbé mi.
2: Mọ̀ ní àpàtẹ.
0: Ilẹ̀ mi ọmọ ṣẹṣẹ ń tuntun bí báyìí ni.
2: Wọ́n ní kí n dádò.
0: Ẹ má fọ́.
2: Dákúra.
0: Wọ́n bá ti di August 10 balo exclusive.
2: Olórin blessing.
0: Mo máa wọ àìpẹ́ mọ́ fún.
2: Lọ́wọ́ tó na odò jòlówó.
0: Ọya ẹ lọ́mọ rìsífù kọ́ ẹ tún nọ́mbà yín yẹn pìlẹ̀ méjì bí tẹ́mi bá ní òde pé èèyàn fẹ́ pè yín ẹ wà.
1: A máa wá.
0: Òun yóò sì gara ọyà tún pé ká sáré ká máa
1: lọ. 080 36 96 86
0: 86
1: 73.
2: Ẹ máa ń kàbírú mi jẹ́bú.
0: Ọya gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá wa jẹ́ lọ́sẹ̀ yìí. Ẹ ṣe àdúpẹ́ ọ̀yá nípa àmọ̀ láfẹ́ tó bá ti di August 29 èmi àti àjọ mú nǹkan lẹ̀ ìyẹn ní recreation club ó wù yìí kẹ́ ẹ wá àbí ₦3000 ni ó tiẹ̀ fẹ́ ṣe nǹkan kan lórí ètò yìí tí wọn náà tó bá yí ẹ wípé to le kori bi ba lo se kori fun ayi
2: the
0: currency we move perfect Idris Aloma bo se nko fuji yen iwo na o wa wo na ki iwo na feature lori eto ma pe number mi si o wa pe a la won kan kan kan ta won kan kan ta bere lowo re o ba ti mo bo ti dangadia si wahala asare jo se abo ni gede bi meji bi meta to fe gbe fun mi 081-464-28064 oni number de mi 081-464-28064 oni number de mi

0: jẹnikala o ọtun oluwawo le ibadan oloye ewe n jẹ adegoroye igi adubi agbefagori itẹ ọmọ dida ọwa maa gun maa tẹ onisulo niyan keyan ọmọ sese ẹni kọma jẹun bi eniri ọjà tẹgbẹ rẹ n ta ni wọn gbe kalẹ lọọta o ṣowo gbeyawo rere nbẹ igbiyanju rẹ ni eto wa maru ori to gbe waye maa balọdọ ewe n jẹ adubi ọtun oluwawo le ibadan ni baba asẹlẹ loju ọna oje nbadan lati oji ẹlẹni ẹgun ọkada baba asalẹ oju sọọsi ni ẹ ti sọkalẹ ẹ ti ri akọmọ na wọn gbagada gbagada ewe n jẹ adubi nbẹ tabi kẹpẹ wọn sori 08033260141 oloye ewe n jẹ adubi ọtun oluwawo le ibadan lo ni irọrun labẹ nigba ta daye.
1: Ìkànnì adẹ́rìn pòṣónú.
2: Ẹ náwó sẹ́wọ̀n bàbá wa. Ẹ sọ fún Ọlọ́run. Olúwa gbogbo kùdẹ̀kudẹ ẹnu ayé bàbá wa. Olúwa sọ de pẹ̀tẹ́rẹ́. Olúwa bí bàbá wo. Olúwa wo bàbá palọ̀.
3: Bàbá ẹ̀hún wọlúwájú yìí. Bàbá ẹ̀hún wọlúwájú yìí.
2: Dádì ẹ̀yin ni sa.
3: Èmi.
2: Bẹ́ẹ̀ni sa.
3: Olúwa ju àwòrán olùg
2: Dani bẹ́ẹ̀ mi ṣe jàmí ni.
3: Ẹ̀mí wo olúwa náà tó ń dára jù àtúntò báyìí.
2: Ah Dani ṣe torí ẹ̀rẹ̀ ṣe wá gbá mi báyìí.
1: Wàá lù mí. Dani mo lè lù ń kọ́. 32 FM 95.9 ọjọ́ gbogbo kìkì ẹ̀rín.

tó bá ti dé. Wọ́n gba àgbà ńlá ayé máa mọ̀ ìyípo ti dé. Mo kíyìn ẹkú dédé àkókò yí ẹkú àmójúbà tèmi. Ìbùkún Ọlọ́run àlàáfíà ẹ̀. Ìtẹ̀síwájú tí ò ní àdíyelé. Kó máa bá gbogbo etí tó ń gbọ́ mi pátá láṣálẹ̀ yìí ṣe dáadáa ni mo bá yín lé. Ìbí ẹnu iṣẹ́ ni báyìí láti ń mọni lọ́lẹ̀. Ẹ̀yin náà mọ̀ yí pé kò sí nǹkan méjì tí mo máa ń sọ. Bí pé kí ọkàn yín ó balẹ̀ nínú tẹ́ ẹ bá dáwọ́ lé lọ. A kìí wá mọ̀ rìn kórí ó mami. Gbogbo àwọn tá a bá mú bínú àbí tá a bá ṣẹ̀. Kán dàkó kí wọ́n jọ ọkọ̀ forí jìn wá. Ọmọ yìí kìí ṣàmórí jẹ gómọ̀rà lọ́wọ́. Ìdọ̀bálẹ̀ mi rèé o, ẹ wo tọ́lá àyá mi mọ́ mi lára. Ẹkú dédé àkókò yìí gbogbo àgbà ńlá ayé pátápátá ṣàlàáfíà lẹ́wà. 32 FM 94.9 ìkànnì alálùbáríkà tó wà lọ́wọ́ iwájú. Ibẹ̀ ni mo ti ń kí yín pé ṣe dáadáa lẹ́wà ó ṣe ń ṣẹ̀jọ́ ẹ̀. Ọmọ ọlọ́tọ̀ nítòhun ọ̀tọ̀ ló fi kọ́lé ti ẹ̀ sọ́tọ̀ lọ́tọ̀ gédéńgbé. Ọ̀tọ̀ ọlọ́mọ pìrìsẹ́ńtà rẹ títí ẹ dúró tó yàtọ̀ gidigidigbe gidigidigbe gidigbe gidigan láàrin gbogbo àwọn tẹ́ ń gbọ́.

Nìjẹta lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ilẹ̀. Àwọn nǹkan tó rọ̀ mọ́lẹ̀. Bẹ́ẹ̀ mú ọdẹ promise yín pé a pàdé lórí ètò lénìí. Ọlọ́run ṣé o. Tó mójú ara wa kan etí ara wa ojú ara wa kóra wa. Tá a sì ń fetí ayọ̀ ọjọ́ gbọ́ra wa. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ wá gbọ́ wa ní ìjẹta yálà bóyá ẹ bízì.

ilẹ̀ ọ̀gẹ́rẹ́ àfọkọyẹrí alápòore táwọn kan ń pè lálápò òkà gbogbo wa tá a bá ṣe ń tẹlẹ̀ eré ní ọmọ fọ̀fímì àjẹ́ o sà bóyá lẹ mọ̀ yípa àwọn ẹlẹ́kàn gbàbọ̀dẹ̀ tí ò sí nǹkan kan re tó lè wù ńbẹ̀ níjẹta ẹlẹ́nìkan pè pé ilẹ̀kàn ń bẹ nílùú àwọn ó dákọ̀ ló wọn ẹ ṣùgbọ́n mi ì fẹ́ dárúkọ ẹ̀ wípé dòní ó lé ní 10 acres pé nǹkan kan re kan ò wù ń jáde ńbẹ̀

sọ fún ayé pé whatever ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé lórí àárín alẹ̀. Èmi náà fẹ́ ṣe nǹkan kan sórí ilẹ̀ pé ẹ gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti bèèrè wò dáadáa lórí ẹ̀. Ilé mi wà tó jẹ́ pé fẹ́yẹ̀ bá fẹ́ ra lẹ̀ wọ́n ni lọ buyè gbẹ́ ẹ̀bẹ̀ wá bóyẹ bí ọ̀nà mẹ́rin náà mú ọdẹ náà bọ́ ọ rí wọ́n ní ọmọ ọ̀sán díẹ̀ díẹ̀.

lẹ́lẹ́ akíbọ̀dé dẹ́lẹ́ ìjìnlẹ̀. Tí ń bá rí mi ò kí ń sọ. Ìjọ tẹ́lẹ̀ mi ti gbẹ́sẹ̀ lélẹ̀. Níbi wọ́n mú lọ. Ìjọ náà lẹ títí dé bọ́rọ̀ ẹlòmíì. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n dìídì ojú ibì kan lẹ̀ bóyá wọ́n ń bọ̀.

kò sẹ́ńtẹ́ bí léèrè tí ò ní rí wí. Àwọn lẹ̀kẹ́ wà tó jẹ́ bí wọn kì í múrire jáde ń bẹ̀. Àwọn lẹ̀kẹ́ dẹ̀ wà so fertile. Bẹ́ẹ̀ bá ti ń débẹ̀ bá ìfọ̀kànbalẹ̀ ó sì dé báyìí. Ara ó sì tuyàn inú èyàn ó sì máa dùn. Ìgbìyànjú náà ní gbogbo nǹkan láyé kò sẹ́ni tó mú gbogbo ẹ̀ wá.

0: ìró wọn pọ̀ lọ bìbà.
1: 40% àwọn tó kúrú wo.
0: Àwọn kan wà bó bá kówó fún ọ bí mo fẹ́ ra lẹ́bọ̀dá. Wọ́n ò nà jẹ ni. Ìdí ọ̀já lómi ò nílé lórí dòní nìyẹn. Àwọn tó fi ṣeré mọdẹ, àwọn tó fi ṣaṣíwájú ẹ̀. Bí a ń bi iṣẹ́ àbí tọ́jọ́ ń gbélé. Tó wò pàwọn náà ń ṣe dáadáa pé

0: Àyíndé àgbà. Ọmọ ojú ṣàgbọ́láre ọgọ́jì níjẹ̀bú òde. Àyíndé Ọlásùnkànmí. Bá wà sí àgbà. Eba. Ele ka le oruko yin lati bo yo. Sa. Sa.
1: Omo ba ji bona fata yin lati se.
0: Baba e ka bo sori eto wa o.
1: Ya la sa e ku to.
0: Ale bo bu la wa. Je mo bo bu.
1: Eri ni bo oro te so yin yu re ti sele si mi ri.
0: Mhm. Bawo lo se sele.
1: O se re pe le yen lo en ti mo ti ra. Ẹni gbà tí mi ti yọ náà owó tó wá ta fún ẹlòmíì tí mi ò tiẹ̀ mọ̀ kó ti ta fẹ́ lómi pọ̀jù àwọn èèyàn bèrè pé búlọ́ọ̀kù tó wà nílẹ̀ yìí kọ́ wá sọ fún wọn pé àwọn tí wọ́n ní lélẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn ni wọ́n kó búlọ́ọ̀kù rẹ̀ síbẹ̀. Ó tó bí ọdún márùn-ún àbílẹ̀ ìgbà tí mi wá fẹ́ máa dìvẹ́lọ́pù báwọn kan ti dìde ni wọ́n ní àwọn náà ti àgbà ọ̀rọ̀ yìí pé arojọ́rojọ́ Àlọ́ bínú wọn lọ wúlé ńlájíjọ́.
0: Ṣé
1: wọ́n wù dànù tí ò sí ẹ̀yọ́mú.
0: Ṣé lẹ́tà yìí ń kọ́ lọ ni wọ́n wú dànù?
1: Wàláyọ̀ pàtàkì ṣe ìrọ̀ mọ́. Pásítọ̀ ṣàpàdà ní kókó mọ́. Tó wọ́n ṣàpàdà ní kí n yọ̀ǹda rẹ̀ fún àwọn fámìlì ẹ̀nìyàn àwọn tó ta kí ní kìnìún sọ pé àwọn ò fún mi lómi ní káfílẹ̀. Ìbẹ̀rẹ̀ sì wà mẹ́
0: Wọ́n ṣe nǹkan kan bẹ̀ẹ̀dì sí.
1: Wọ́n ṣe yẹn kẹ́mẹ́ ọtọ́mátíkálì àjẹ́ pé ilẹ̀ mi gẹ́ ni.
0: Ẹyin kankan jẹ fura sílẹ̀ yẹn ni.
1: Gbé ó ṣe é ṣe fún ẹgbẹ́ torí pé ẹni tó padà gbá náà òun náà kò rí ìrìn ẹ̀gbẹ́ mẹ́ẹ̀dì báyìí bá ṣe ń sọ̀rọ̀ yìí.
0: Ẹ ṣe o. Tí mò ń sọ ń jánà bọ̀. Agọmọkànlá ku ìṣẹ́jú mẹ́sàn-án 32 FM 94.9 ìdílé ìjìnlẹ̀ ló wà lórí agbágbé rẹ̀ ẹ̀ló sọ́mbọ́dì ẹ̀ kúrọ̀ lẹ́ o. Ṣẹkẹrẹ. Ìmí o.
2: Ọ̀rọ̀ ẹ̀ lágbára. Àmọ́ ìyẹn ọgbẹ́ ni wọ́n ti pa àwọn dàmbọ̀ lórí fámìlì lórí ilẹ̀ kan sí. Gbọ̀kan wa ló lọ rà sí ìwọ̀n pé lọ́nu rà. Àwọn tẹ̀ padà ló dé owó kù ni. Àbí tó wọ̀.
0: Ọ̀gá o.

0: Hello, ẹ kale o, oruko yin gangan lati bo yi o.
1: Ẹ kale o.
0: Yes sir.
1: Jesse
0: DS2 lati
1: mo. Jesse DS2 lati mo je soka.
0: Mo je soka.
1: Bẹẹni, ẹ yo ro tori so. Ro le on ni agbara o. Baba to sale fun awo.
0: Mi o gbọ́ yín dáadáa, ẹ kò ń bi rédíò, ó ń tún wọn padà.
1: Mo ní bàbá tó sálẹ fún wa. Ní olómi. Mo jẹ́ náà ní. Ìgbọ́n ẹgbẹ́ tó yẹ ìgbà tó sálẹ fún wa. Ọ̀pọ̀ kò pé ó dé àárín kan. Ó sì sọ pé wọ́n sálẹ mọ́ nù. Àwọn àmọ̀ nǹkan tó rí.
0: Ilẹ̀ wo ni ṣẹ́bi tẹ́ ẹ kọ́lé sí?
1: Bàbá wa kò sí àlékún bẹ́ẹ̀. Wàlá torí pé kéèyàn bá ń ta lẹ́kọ̀ọ́ fẹ́yàn méjì nínú lẹ́yìn náà lèyàn máa wọ̀ sùn tó bá yá.
0: Bẹ́ẹ̀ni.
1: Ń kálu kóró náà. Ó sì dá wàlá ìjà lẹ́yìn sì pọ̀ sí kaba yìí léraléra.
0: Yóò.

0: Hello, ẹ kalẹ o, oruko yin gangan.
1: Hello, ẹ kalẹ.
0: Oh.
1: Ẹ ku eto.
0: Oh my god.
1: Ẹ ku ataro.
0: Ẹ nle nkan mi.
1: Bẹ ti la to jọ.
0: Ami o.
1: Oro le ma lagbara. Ya wa kan. O je gbọn mo mi ni. O ni e gbọn kan. Awọn nbe lo sogbo. Wọ́n dẹ̀ lọ sílé, wọ́n fẹ́ lọ ra ilẹ̀
0: sí ilé ìlú wa
1: ọ̀tọ̀ náà.
0: Ọ̀tọ̀ ayé gbajú.
1: Ìlà.
0: Ìlà, ok.
1: Wọ́n dẹ̀ kọ owó fún bàbá yìí. Ọjọ́ tí ìyá yẹn ti kọ owó fún bàbá yìí. Àìsàn yẹn ni màmá yẹn bá
0: fún. Ìjọ́ tó ti kó fún bàbá yẹn ni ìyá ẹ̀ ti ń ṣàìsàn. Mo ti kówó
1: fún bàbá yẹn. Bàbá mi ẹ̀jọ́ ẹ bá ń wálẹ̀ ti tó dáa.
0: Kábíyèsí.
1: Bàbá ni màmá yẹn ti wọnú àìsàn yẹn ni màmá yẹn bá fún.
0: Owó wá ń kọ́.
1: Owó kìíní. Àfàjò náà ń béèrè irun.
0: Irungbọn mi ò wù. Ìbáwọn ẹbí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bí ẹ kú mọ bàbá tán kó fún
1: pẹ̀tọ̀. Bàbá yóò béèrè lọ́wọ́ ẹni ó kówó fún. Òbẹ̀tùbẹ̀gbà láti ran sọ́run àwọ̀ fún dúdú. Ẹ̀yin tẹ́ni èèyàn ni ó adówá tí wọ́n fẹ́ ní adóríláyà láti lọ béèrè.
0: Ẹ̀yin tẹ́yin yóò bá fi
1: máa ń bà bẹ́ẹ̀. Ẹ̀yin
0: tẹ́yin yóò ṣé bàbá náà ti kú ni.
1: Ọgbọ́n òun náà bí ẹni ọjọ́ ni ó kówó látẹná kó fún gbogbo wọn ti lọ. Wọ́n ti jọ lọ ríra wọn lọ́run. Ẹ jẹ́ kọ́lùkúlù kó ṣàṣà ayé rẹ̀. Ẹsẹ̀ mẹ́fà ni. Ogún jẹ́ ẹsẹ̀ mẹ́fà lọ káta fún èèyàn ogún. Kó ta ìlà san fún èèyàn ogún. Ẹsẹ̀ mẹ́fà náà ni. Ayé talẹ̀ sí ìgbà.
0: Díẹ̀díẹ̀ o. Ìyá Elizabeth. Díẹ̀díẹ̀ o. Wà ń ta ìta fún wa ìta kan fẹ́yàn méjì ni o. Lẹ́yìn bá ti gbowó ẹ̀yàn ti gbowó ẹ̀nìyàn àlùbáríkà ó sì ti wọ̀. Ìrírí ni mo ní ká sọ nípa ẹ̀. Wọ́n fadà àwọn mi ò rí lékọ́dọ̀ ní. Orí pé nígbà táwọn náà fẹ́ gbìyànjú gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin. Àwọn tí wọ́n bá pàdé nírin àjò ayé wọn àwọn asún ọjọ́ rí èèyàn síwájú ni. Téèyàn ó mọ lé tí ò sì ní bà.

0: wọn kì í sọ àwọn àṣírí tó bá wà lórí ilẹ̀ fún èèyàn. Wọ́n ẹjọ́ ló máa bá fàǹtì ẹ̀ járí. Ó sì kù sí lọ́wọ́. Tó ń tàn bá wájọ́ ọmọ ọ̀dọ̀ àgbà. Wọ́n àgbà ni ó wà lọ sí báyìí, lọ sí báyìí, lọ sí báyìí. Kí wọ́n lè rí kọ́ǹtì ẹ̀ ni. Ó ṣẹlẹ̀. Hello, sir.
1: Ẹ kàlẹ́ kí o.
0: Ẹ ǹlẹ́ bàbá.
1: Àrí owó mùsáù láti sẹ́yìn.
0: Kí lẹ pé?
1: Àrí owó mùsáù láti sẹ́yìn.
0: Àrí owó mú Muftau láti sẹ́yìn.
1: Láti ìlú ìsẹ́yìn.
0: Ẹ ǹlẹ́ bàbá.
1: Ìlú ìsẹ́yìn ò ní jẹrẹ lágbára ọlọ́run.
0: Àmì sá o.
1: Ṣé ń dídí ọ̀rọ̀ lẹ? Hello.
0: Mo kúkú ń gbọ́ yín ẹnì sónlẹ̀.
1: Nítorí èmi ra lẹ̀kan kódà ó ti lé ní 30 ọdún nísìnyí. Ọ̀rà kódà àwọn kánsìlì wọ́n gbà lọ́wọ́ àwọn aládùúgbò tí wọ́n tà ní. Àwọn kánsù wa àwọn tábìlì àdìwá tà
0: nílẹ̀
1: àdìbẹ̀. Ìyá kẹwàá pàdé nínú ẹgbẹ́ a ó lè ṣe gẹ́gẹ́. Abá bẹ̀rẹ̀ sí kọ́lé yìí. Àgbà tí mo bá ṣiṣẹ́ díẹ̀ mẹ́rin sílẹ̀ mo bá ṣiṣẹ́ díẹ̀ mẹ́rin sílẹ̀. Ọ̀rẹ́ ẹgbẹ́ mi kan wá rí lẹ̀ ní ìbùkún níbọ̀. Lọ́la wà láì ṣe oṣù mẹ́fà tí mo fi kọ́lé òun parí.
0: Kábíyèsí.
1: Èyí tí mo kọ́kọ́ ara àwọn tí mo ní. Àwọn kánsù ni wọn àwọn tábìlì àdìní wọn tà tí wọn gbà lọwọ àwọn ará àdúgbò kẹ.
0: Pàlá. Sá.
1: Hello. Ó fẹ́ bí ìyáwó tètè wípé lè ṣàṣeyọrí níbi ilẹ̀ o. Kódà mo ta nísìnyí gẹ̀kẹ́ pọ́dún méjì.
0: Ẹ padà ríta lówó gidi.
1: Adé o.
0: Hello.
1: Ìwé yìí tí mo padà rí lẹ́yìn rẹ̀ mo ṣàṣeyọrí lórí rẹ̀ sínú èmi gẹ́ sì dùn.
0: Ṣùgbọ́n tà kọ́kọ́ yẹn ẹ rí nǹkan kan ṣe lórí ẹ̀.
1: Ó ní ìlè ṣàṣeyọrí lórí rẹ̀
0: yìí. Network yóò já gbádùn bàbá ìdàdà láti sẹ́yìn. Ilé ẹ̀jẹ̀ yàrá láti tá ti yẹ à. Ó ti di owó lèyìn ó tẹ́wọ́ gbà lórí ẹ̀. Nǹkan kan tí wọ́n bẹ́ ń bẹ ẹlẹ̀. Ilẹ̀ mọ́ pùṣì èèyàn ni. Ìgbà náà lèyìn ó mọ láwọn pírọ́blẹ́mù kéékèèké kan. Yọ́kọ̀ ẹ ń lọ talẹ̀ yẹn jàre. Sónà tó bá wá ti talẹ̀ yẹn tán ló ṣe máa rántí pé àwo òfurẹ́ kí n talẹ̀ yẹn ṣá. Òfurẹ́ kí n talẹ̀ yẹn ṣá. Àjà tẹ́pẹ́ bílẹ̀ yẹn bá pọ̀ díẹ̀ tó fẹ́ tó bí éka. Tẹ́pẹ́ yóò padà sì wúlò ni. N tó rọ̀ mọ́ ilẹ̀ pọ̀ gidi gan ni. Béèrè kó tó wọ́ lọ̀rọ̀ lẹ̀.

ẹni tí ṣànkó ò bá tojú ẹ jà. Òní mọ̀ bá wọn bọ́ba kò sún. Ṣùgbọ́n tí ṣànkó bá wà tojú ẹ jà. Ká bá wọn kí ọba kò sún láyé ẹ̀ gan. Lọ̀rọ̀ lè rí. Àwọn tó rà á tí wọ́n kọ́ pẹ̀lú ìrọ̀rùn. Wọ́n kì í mọ iye ẹ̀. Bẹ́ẹ̀ bá sá ságbà súlà lórí ọ̀rọ̀ ọlẹ̀ lẹ́ẹ̀kan. Yóò dàbí ìgbà tó jẹ́ pé ìgbé ayé fẹ́ parẹ́ ni. Ẹ ti ta ló ti rí fíìmù yẹn rí inú yín jàre. Fíìmù ọ̀rọ̀ ọlẹ̀. Lóòótọ́ tó ló wà nílé àti ẹ̀kún rẹ̀. Ayé àtàwọn tó mọ̀ tán rẹ̀.

0: ọ̀rọ̀ ilẹ̀ lájọ́ ń yàwó lórí ètò tábì lálẹ́ bọ́ọ̀bù lálẹ́ ìjàre. Gbogbo èèyàn kọ́ nílẹ̀ máa ń gbè ká gbàdúrà kílẹ̀ tá à ń tẹ̀ yìí kó gbè wá ní torí ilẹ̀ lójú lẹ́nu létí. Ó sọ fún wa náà níjẹta mo ní bá a bá ti ẹ̀ kù gìrì tí ẹ̀ rabì kan a lè decree ká declare lórí ilẹ̀ yẹn. Beto ìwọ́lẹ̀ mo dórí rẹ o.
1: Tó bá ṣe ń kulẹ̀ o.
0: Ìwọ̀n yìí bá ṣe dáadáa lórí rẹ. Torí pé mi gun bí ilé ni. Gbogbo dáadáa tí mò ń rò lọ́kàn láti jẹ́ kó jáde. Wọ́n jáde bọ́ bá mi báyìí. Aṣá àti kọ́ pé lórí rẹ yìí lèmi ó ti ṣe rere.
1: Èmi á ṣe dandan láyé.
0: Ẹnìkan pè níjẹ tó ní ẹlòmíín ó lẹ́nìkan ralẹ̀ ilẹ̀ tí èyí tí ì kọ́ oní tó bá gbé dúdú lọ lónìí pupa ní ògbé lọ lọ́la ọgbà wà ó dọ́lọ́run sí fún mi wà ó ó lè àdé end of the day pé kò padà kọ́ bẹ̀.
1: Ẹni bá ṣe nǹkan tó bá yí tó borí tó ṣe.
0: Ẹlòmíín ìṣẹ̀dá rẹ̀ rọ̀ mọ́.
1: Ìláyé lẹ́dùn máa rè mí bàbá tí wọ́n fọ́ lọ́dọ̀.
0: Bá àgbé èèyàn igba débẹ̀ yóò kọ́ láṣẹ yọrí ni. Ẹlòmíín sì rèé kẹ́tìkejì mọ́ gbọ́ ni ó dẹ ti gbénu kọ́kọ́rọ́ gbọ́n yín kọ́kọ́rọ́ gbọ́n yín ò kò gbọ́n yín ni ọlọ́ba mi ó ṣàánú

Ọlọ́run tó dẹ̀ ń pin kò pin dọ́gba. Ó pin fáwọn kan ká ṣe dáadáa lórí ẹ̀. Ó pin fáwọn kan kí wọ́n mọ sáré ṣe làálàá lórí ẹ̀. Ah, kábíyèsí rẹ o. Ọlọ́run bá mi. Mọ́kọ̀dé àìmọ́ ṣe sọ́dọ̀ mi. Àṣeyọrí ni o mọ́ ọkọ sọ́dọ̀ mi ní gbogbo àdáólé mi pátápátá. Mọ́jọ́jú ó tì mí. Kẹ́ mọ́ tẹ̀síwájú kọ́kàn mi mọ́ balẹ̀ kí gbogbo

0: alẹ́ bọ́bù náà la wà ṣẹ́ẹ̀ṣì ń bọ́bù nbi tẹ́ ẹ wà.
1: Mo dá dúró náà.
0: Àbí ń gbé lọ sọ́nà dá lẹ́bù ni.

ẹ máa fún yíjẹ back to back bẹ́yẹn. Agbábọ́kànlá kọjá àṣẹjú méjìdínlọ́gbọ̀n. Ìyẹn wọ́n ọ̀rọ̀ sọ́kọ̀ yín lẹ́nu. Pàṣán ni wọ́n ń perú àmúrin báyìí. Kí ẹ bá ti lóbìnrin tó ń tọ́bù èèyàn. Ẹ ṣe àṣà orin yìí. Ẹ má sọ̀rọ̀ o. Ẹ má sọ̀rọ̀ kankan o. Ẹ kàn ṣá orin yìí sí.

Daddy, àwọn orin kan wà tí n bá wù jáde yìí e ò ní láti sọ̀rọ̀ orin yẹn ló mọ ránṣẹ́ mọ rẹ́rìn o ẹ̀rín máa dùn yẹn ayé àsìrí pé kò kàn mú aṣọ rẹ kò sì bọ́ta.

ìrìnàjò ayé àwọn nǹkan kan wà téèyàn máa ń fojú wo iná tó jẹ́ pé béèyàn ò bá bèrè ìtọ́ni sí dáadáa lórí ẹ̀ èèyàn lè mọ́ gbabẹ̀ jáde ó wà nínú okóbìnrin fẹ́ lọ́kọ náà kọkùnrin fẹ́ níyàwó iṣẹ́ tá a fẹ́ mọ́ ṣe èèyàn máa ń gbàdúrà síṣẹ́ tó ní ó kì í mọ́ ṣe lásán ni àárín nǹkan kan mú bọ̀ ń bẹ̀ ọ́ tí sẹ́yìn ó sì wùyàn gidi bẹ́lòmí ò bá ti mọ iṣẹ́ tí ó padà ṣe jẹun ọlọ́run mọ̀ jẹ́ kéèyàn padà mọ́ sinrí olóòótọ́.

Àyàfi kọ́lọ́run ọba mi kó fọwọ́ tọ́ ẹ̀dá kọ̀ọ̀kan lọ́kàn láti lè bèrè ìtọ́ni nínú àwọn ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé láyé. Kò rọrùn o. Ọlọ́run gbọ́ kò rọrùn. Ṣùgbọ́n kí gbogbo nǹkan ó lè ṣe dáadáa. Èèyàn fi máa ń bèrè ìbéèrè ẹkú mọ̀ pé a gbọ́dọ̀ wálé ayé lásán. Èèyàn gbọ́dọ̀ rútú ni. Ṣe ọ̀rẹ́ mi kan nù wálé arútú. Èèyàn ò rútú nínú ayé.

Lọ́gbọ̀n yọrí yípo lẹ́ẹ̀kan wà fò sókè wà ní olúwa lọ gbà wá ohun tí ènìyàn jí mọ́ mi lọ́wọ́ àti mò ń fò mi jẹ́ wá ohun tí ènìyàn jí tí

0: Congratulations.
1: Thank you, Jesus.
2: Orúkọ tèmi ni Gabriel láti ìlú Ìjẹ́bọ́dé. Mo ti máa ń gbọ́ nípa bàbá nígbà tó kọ́kọ́ wá ṣe program kan ní Ìjẹ́bọ́dé. But mi ò ń fọkàn sí. But what happened last year, wọ́n lé mi kúrò nílé tí mò ń gbé. Ilé yẹn dẹ̀ ti débi kárúfẹ́, but kò sówó. So mo ní láti wá nylon àti àjákò pan. Mo fi cover ẹ̀. Mo wá ń sunkún fọlọ́run pé ìyá yìí pọ̀. Mo wá pinnu láti gbàwẹ̀ ní January 2025 yìí. On the second, mo fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn. Ní alẹ́ on the first, mo wá rí bàbá lójú ìran. Wọ́n gbé sí ẹ̀nà, mo kàn rí pé wọ́n gbé mi sínú mọ́tò Sienna. Wọ́n fi mọ́tò Sienna yẹn gbé mi sí, wọ́n ṣáà gbé mi débi tí mo lọ. Wọ́n ṣílẹ̀kùn fún mi, mo wá bọ́lẹ̀. Láti ọjọ́ yẹn, mo tún wá gbọ́ lẹ́nu wọn pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ program ní on the second yẹn, which is fasting and prayer. Mo wá ní interest. Mo wá bẹ̀rẹ̀ sí ní báwọn gbà wẹ̀ ní on the second yẹn títí di tí oṣù yẹn fi parí. Mo wá sí Crossover 29/30/31st of January. For to my own surprise, tí mo fi padà after that January end, ìgbà tó máa di February March 1st, iṣẹ́ tí mo ti kọ application fún láti last year, wọ́n kàn pè mí ní òru around 12 AM. Wọ́n pè mí pé iṣẹ́ yẹn kọ́ o ti bọ́ sí o. To cut the long story short, ilé tí mo fi àjákò pan àti lálọ́mbò tẹ́lẹ̀, mo fi Gerard cover ẹ̀. Mo dẹ̀ ṣọ̀pọ̀lọpọ̀ iṣẹ́.
1: Gerard,
3: ẹ ti parí ẹ̀ báyìí. Congratulations.
1: Pe orúkọ Jésù.
3: Call the name of Jesus.
1: Olúwa sọ ẹrù orí mi kalẹ̀.
3: Ọlá remove the heavy burden on me.
1: Mi ò ní ru ẹrù ogun.
3: I will not carry the load of battle to the new month.
1: Ru ẹrù ogun.
3: You load of battle.
1: Jabọ ọlẹ.
3: Bọlẹ.
1: Baba, ẹ̀rù ogun lẹ́lẹ́bẹ̀ẹ́ sábà.